0: àdúrà tí a ń gbà sí omi 5 litre lórí YouTube, lórí Facebook àti TikTok. Ó ń tẹ̀síwájú ní ìrọ̀lẹ́ yìí ní aago 8. Àìsàn kò yà mí lẹ́nu nígbà tí àwọn ènìyàn ti ń fi èrí ránṣẹ́ sí mi. Nítorí àdúrà tá ń gbà ńbẹ̀ kì í ṣàdúrà kèrè mí. Tí ìrọ̀lẹ́ yìí á tún wá lékè kà sí. Wàá kàn lọ́wọ́ bàbá alábìyá mọ́ ńbẹ̀. Má dẹ̀ gbàgbé ìyọ̀ rẹ tí o bá ti fẹ́ darapọ̀. Omi yẹn ni wàá lò ní alẹ́ òdì 31st mọ́jú òdì 1st. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa o. Oríṣiríṣi ẹ̀rí la gbọ́ lábẹ́òkúta ẹnjíníà bá ń wá kàn sí.
1: Ọmọ mi obìnrin ó fẹ́ travel.
2: Ìlú wo ló fẹ́ lọ?
1: Tíro. Ó máa ń gbọ́ kiní wọn nínú rédíò. Ọba ní ká wá ní sango. Ó fún wa lóròrò. Ìgbà tí mo ṣáàjẹ̀ lọ́mọ bá ní. Mọ́mì mi bo ilẹ̀ wẹ́. Mo náà dé bàbá ọlọ́run àbí ọmọ mo ti ń bọ̀ ń sango. Mo ṣá pọ̀ mi mọ́rọ̀rọ̀. Mo fi agbègbè mi láti dára ọlọ́run. Ó tó jẹ́ kẹta. Ọlọ́run á ṣiṣẹ́ ìyanu. Ó ṣe pè mí yẹn pé aláàánú tó ń ṣe wàhálà lórí òun. Mo ṣe gba tíkẹ́ẹ̀tì fún. Ọmọ mi ti lọ mọ
3: ilé.
2: Ọmọ ta ló lọ ìlú òyìnbó?
3: Ọmọ mi o.
2: Wọ́n ẹyin tẹ́ wà lórí rédíò. Lẹ̀kù ìlú òyìnbó yẹn.
3: Ìlú òyìnbó.
2: Atẹni tó wà ní ìsọjí. Ó sì fún wa àtọmọ rẹ.
3: Ọmọ.
2: Ó ti gbà tó ti fẹ́ kò tí ì gbẹ̀yìn o.
1: Ó ti pè mí, ó ti wà lọ́hùn.
2: Ó ti wà lọ́hùn.
1: Ó ti wà lọ́hùn.
2: Ó ti wà lọ́hùn.
1: Ọba lábí ọmọ.
2: Ó ti wà lọ́hùn.
1: Ọwọ́ dúpẹ́.
0: Gbogbo àwa ọ̀dọ́ á kú oríire o. Òní yìí ni ìpàdé ẹ̀kọ́ lọ́dún fún gbogbo àwa ọ̀dọ́. Aago 7 ọ̀sán ni o. Ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ mi wọ́n náà máa fi àdúrà yẹn ṣeré. Kò yọ ẹ̀yin bàbá àti màmá sílẹ̀ o. Tó o bá débẹ̀ wá rí nǹkan tí mò ń sọ. Níbi tí àwọn ọ̀dọ́ yóò ti máa fi àdúrà yìí pin wọn padà sí rere. Ògo tó yẹ kí ọ̀dọ́ lò lọ́wọ́ sọ́wọ́n gbọ́dọ̀ bá sun sí ọwọ́ alẹ́. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Wá jẹ wọn ọmọ o. Ọrẹ ti tò ní gbogbo ènìyàn ló ti kàn jákèjádò. A máa dá ọrẹ èmi gangan lẹ̀rí kan. Màmá ti ṣe àmì yìí ó yá ìwọ lẹ̀rí kan. Ọmọ rẹ lẹ̀rí kan. Bàbá ìwọ lẹ̀rí kan o. Lórí iṣẹ́ rẹ wà ní ẹ̀rí. Lórí ilé ìwé ọmọ yẹn wà ní ẹ̀rí. Lórí ìrìn àjò sí lóyìnbó yẹn wà ní ẹ̀rí. Lórí iṣẹ́ tẹ̀ ṣe yẹn dádì mọ́mi ẹ̀ ní ẹ̀rí o. Bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀rí lábẹ̀ sí dá ọrẹ parí oṣù. Bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó ni. Kò sí iye tó lè fi ránṣẹ́ bàjẹ́ 2000 bàjẹ́ 1000 bàjẹ́ 500. Ìwọ ṣá gbìyànjú o. Wá jẹ wọn ọmọ o. Jẹ́fẹ́ lè parí ẹ̀ kí tó máa lọ o. Sunday tó parí ní oṣù yóò dé tán. Ní ọjọ́ Sunday gbogbo ènìyàn bá pàdé ní ṣọ́ọ̀ṣì tó wà ń dálé mọ. Tí gbogbo ènìyàn yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oṣù May. Ọjọ́ Sunday yìí náà ní kí fún gbogbo ènìyàn ní prophetic money. Owó yẹn wàá lọ fi sí àárín owó ni o. A máa fi ṣe ìdìdí ìsọdí púpọ̀. Ọlọ́run tó mú owó jáde lẹ́nu ọjà ó ti ṣiṣẹ́ ìyanu síbẹ̀síbẹ̀. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
2: Ó gbà ó adúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: This is

0: Baba, oyawo.
1: Oruko mi ni Ismaila lati Ede Osun Street.
0: Ebi mi jo boni.
1: Very
0: nice.
1: In to gbe mi de inu je inu eka bi osuko kala odun to lo. Ni mo wo inu ije ni
0: osuko kala last year.
1: Last year.
0: 2025.
1: Ni mo wa inu ije ni odo wa ni Ede lo ni Osun Street. Kilo sele ni pe igba ti isoro de o le de bi pe iyawo ti mo fe gan lara awon iyawo mi
0: lara awon
1: iyawo ti mo iro eyo kan na lo pada wa lodo mi ṣugbọn igba ti soro de o pada fi mi le to ku omo meje dale
0: omo
1: meje lo ko dale to lo nigba ti
0: yi sabi amo
1: tori pe e meta lo bibi
0: oho se ti ri nkan e ni suru e me lo won lo bibi so you know is o se fe chi ti babo baba e meta a baba beji gan re omo kara won bi o se ri
1: ni to wa sele ni pe igba ti wa la yen de mo wa wo pe kini mo le se brickley ya ni mi debi pe gbogbo igba ti olorun sinsin daadaa to se pe awon engineer ni mo mo ba sise gbogbo ekan na gbogbo won kan koyin si mi debi pe anybody won gbese fun mi mo ati to wa labrodun nu won ati kan ikankan won pe mi mo ke wa lo de ki lo sele debi pe mo ronu jo kan olorun wa se obirin ti ara awon iyawo ti mo ti fe ri to n pada sodo mi olorun je ki o no ma fun mi ni suru ya kini yo se kini yo pada da yo pada da debi pe mo ronu jo kan osun to be lodo wa mo fe lo ko sinu e nibi to le de
0: e fe kunu
1: mo fe lo ko be pe kini pe yan gun gbese ni igbese aye yan ti o to se pe nkan ti se tele o kan wa sadede o yi brile kan na ko se owo to yan fi toju omo ko si kan debi pe emi ti mo ma gba lero pe ko si bi mo se wule ki bi ma po to ko si omo mi ti o lo si pe public school ni kele ko si bo se wule opo to ileri mi ni waju olorun o wa di pe awon ma mi o wa rowo school san ma o ba mi le mi je pe aha kini gbogbo ile igboya en ti o wa wa lodo mi to je iyawo mi ti ohun ti to tun pada stone pada sodo mi te lo wa so pe ya pe o si enikan o lo sodo enikan pe ko fun ni pe ko mu lo sibi kan eni e wa so fun pe o ni bi kankan to lo ju pe sima won pe source kan ni olorun jiji olorun jiji to ba le lo sibe tele mi ka lo mo ba ni order na lo ba ni akanjo sun ni lo ba ni kinji a lo abajo gbera labajo lo igboya ba se jo lo ba adoju ona o sare wo inu ile emi wo pe bo le mi se fe wo inu bi bayi oh because mo se wa wo ga order se bi yawo mi se ti wole mo se wa wo waju lo kan bara won kin ti ajo ko lo kan se ba won pin na ni emi na
0: wo
1: ni
0: bi
1: mo se wole nu igba ti mo wa wole mo sa asan gbadura jo gbadura igba ta gbadura lo igboya ni wa ni pe won fe se bi awon bi anniversary kan pe baba mi ni pe en to ba lagbara 5000 naira to ba le sanwo yen igba ta si wa ta lo omo mi to n kose lodo abro mi iyen kowo si lowo owo yen la mu lo si ibi program o si le die lo ba ni iyawo mi ba se ju si mi pe ti sanwo 5000 ti san mo ba si yo 5000 ni inu owo mo ba san owo en si mo se san owo bayi na ba ni baba mi ni pe to o mi o won ti gbadura si pe kawon o fi gbogbo awon to ba san owo kawon o fi si won lara bomi yen se kan mi lara bayi abi igba pe spirit kan jade kuro lara mi lekan na mi ti fonu jeun ti won ti n pe mi enikan ko pe mi pe o si lo fe gun mi ni nkan o àmọ́ wò pé kí lẹ fẹ́ bùn mi mò ń fi 5000 mo pè yóò bùn mi gbà tí ó sẹ́ndì owó sí mi ó sẹ́ndì 40000 naira mo dẹ̀ jẹ́ owó kan tẹ́ni yẹn ti ní pé ìjọ sunday ìjọ alàmísí ta ṣe kínní yẹn ni màá gbọ́dọ̀ dòwò padà ó ti lóun fi sọ́jà gbé mi bó ṣe di nǹkan aago méjì méjì màá dá owó yẹn padà bó ṣe di nǹkan bí aago méjìlá ni mo rẹ́ ni bùn mi ní 300000 lẹ́ẹ̀kan náà ó ní òun bùn mi ní fóun ọjà mi 40000 lálẹ́jọ́ mo lọ sí programu ìjọ sunday náà ni 300,000 ti mo ti wo taya mi ti ki goda mo ti den yeye gan ta won family mi gan ti wo pe bo lo se fe san en ti o ni nkan kan lo be mo si ma se tele smato ngba ti kadara de mo wo pe to bolo se konu pe gbogbo esin to ba fe fi mi se bolo se konu je se den yen si send 300,000 si ninu mo kan send owo yen si le kan na ni o ya lenu pe ah pe bo mo o ngan wo pe bo mo se ri owo yi ale ejo yi sunday gegele nikan to send 30,000 si mi pe oya ki tun gba ah mo se bi olodun se dun to na ni ni lati oni lo emi na wa ma lo
2: so
1: o tera mo be do bi pe mi gan tin se pe ti ma fe nawo nisin ki soro pe mo fe na bi 200 at 500 ni o mo ba mi leru
2: eni suwo ebi o wa pa
1: ebi o pa mimo o ebi o da koda bo ko si ti mo fe je igba tọlọrun tun wa fe se pa bambari be ni pe ipinu mi ọlọrun tun wa mu si mu se ara awọn teacher to nko awọn ọmọ mi school to nko ọmọ mi school lo wa pe mi pe o ni o ri pe en ti ma se ni mi pe ki n je ka awọn ọmọ yen o pada si school ninu owo school ti won ma gba ni ọdọ awọn 12,000 o n so owo yen di 5,000
2: fun eyin
1: mi femi nikan awon gbogbo awon mo mi 5,000 ni ma san lori won then igba ti ma si ri gan ni san okun ogodo ni omo mi ko school mo mo gba lori oke yo
2: se yawo yin be mi
1: o wa bi
2: e pe
1: aderunke
2: se en to mu yin wa so sin
1: eh be bi
2: aderunke se gbogbo e ba ngbe se lenu se gbogbo nti oko yin so yi
3: ko ti a so be lori
2: bẹ́ẹ̀ ló ṣe
3: bẹ́ẹ̀ ni sà
2: ebi ọ̀pá yín mọ́
3: bẹ́ẹ̀ ebi ọ̀pá wa mọ́ o torí tẹ́lẹ̀ oúnjẹ àárọ̀ báyìí ta bá ti jẹ la oúnjẹ àárọ̀ ó jẹ àárọ̀ ọjọ́ kejì ọjọ́ kẹta
2: àwọn ọmọ
3: ká tó jẹun àwọn ṣùgbọ́n àwọn ọmọ máa ń jẹun èmi àti wọn àálẹ̀ ọjọ́ kẹta ta bá tó rí mi ìlà tó máa jẹ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo rí ọwọ́ ìyá mi nínú ọjọ́
2: yìí
3: bẹ́ẹ̀ ni sà
2: ẹ wo aṣọ tí wọn bí ṣe ń ṣàìn àfúntẹ ẹwú ìyẹn títí ọjọ ayé yín bí ò ní payín mọ àwọn ọmọ yín gbogbo wọn náà ti wá padà sí skul
1: pátápátá gbogbo wọn náà ti wá skul
2: àwọn méjèèje
1: gbogbo rọjú méje gan lọ
2: bí ọwọ́ yẹn sókè ẹkígbe ọlọ́run comfort life ọlọ́run òjijì ní ọ̀ sọ́rọ̀ èmi náà máyìnà ṣàkàhàlàdàhàdà ọlọ́run tó dásọ́rọ̀ bàbá ìdásọ́rọ̀ mi jésù olúwawa mi tí ìrìn tíjà tó gbọ́n bíi tíjà sùkú àwọn ọmọ wọn bìkọ́ bí wọ́n bá kó ọmọ bíi mẹ́sàn-án kó lẹ́ẹ̀kan náà kí ló tó kù sùkú ẹ ní wálẹ̀ kò ní pẹ́ tẹ kò kú òbí tẹ wà tẹẹdùn kó lọ bí tọjà ọlọ́run ìpè mi yọ kọ́lé fún yín yọ ra káàtì tẹ wá rí gbogbo àwọn ọmọ yẹn ni wọn dolú ọmọ bẹ́ẹ̀ bó o ṣe ṣe àmì fún wọn bẹ́ẹ̀ làwọn ọmọ tiẹ̀ náà ṣe yà á àṣẹ ti mú bẹ́ẹ̀ inú mi sì ń dùn sí tí wọ́n gbọ́ yìí inú mi ń dá dùn ẹ máa lọ ayé yín bàbá ẹ ti sóríire nẹ́ẹ̀sì.

0: advice.
1: Awesome talk.
2: Every day. All day.
0: On Jonan 105.5 FM.
1: Follow us on social media. Facebook, Jonan 105.5 FM. Twitter, Jonan
3: 105. Ẹyẹ tó jẹ́ pé bí àwọn ṣe ń gbé wọn lọ lọ jábọ́ sójú títí tí mo rí ìkànnì ṣẹ́rẹ́ tó bá dájú ibi tẹ́ ti mọ̀ ó ní bí nǹkan ọ̀sìn tẹ́lómìn bá má díẹ̀ bí ó ṣe já lọ́hùn báyìí ikú owó tí ó fún ẹbí ẹ ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín sọ̀ dájú báyìí ẹ jọ ẹ̀yin ọmọ kan fọ́lá ẹ láàánú àdó ẹyọ kan ẹ bá mi jẹ́ ọwọ́ pẹ̀lú tẹnìkan ẹ kàn gbé ọwọ́ ẹnìyẹn sókè ẹni bàbá láàrin ọgbẹgbẹrún ọkùnrin èmi ni ó sànú fún mi àdúrà tẹ fẹ gbà nìyẹn sà ẹyọ kan náà ni láàrin ẹgbẹgbẹrún ọkùnrin ọlọrun ẹmí àwọn wòlíì èmi ni kò sànú ẹ jẹ ń wọ ẹni tó ṣe tó dàdúrà bẹẹ. Yes! Bàbá mi láàrin ẹgbẹgbẹrún ọkùnrin láyé Ọlọ́run sànú fún mi. Na ṣapahaladash. Ọlọ́run sànú fún mi. Because of the name of Jesus. Jésù Olúwawa. Now, ẹ jẹ́ mọ́ lọ ilé ẹ̀wò bí nǹkan ṣe ń lọ. Ṣé ìwọ náà sọ ọ́ dájú báyìí? Sálàánú èèyàn ni ọ́. Gbogbo ẹnikẹ́ni tí ó ra ànúgba láyé bíbélì ní alábùkún ni fún àwọn tó ń sàánú torí pé wọ́n ra ànúgba you must have a good heart gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run

0: e mu ore anu jade mo ti so boyin poluwa ni ka ma fi ore anu le titi ti o fi dije on Sunday be la won kan san 1000 bo ba san 1000 lati jo Monday titi wo Sunday 7000 lo san yen iwo na ti ba wa da sisi afefe oni tun lojo karunnu e gugu eyin te ba fe rugo anu boya won bo lowo odun gba to lo leya fi san da mewa ko ja bi se radio program oni lada eyin te ba fe se lo account number ile 19 66 36 78 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank Bi yin o ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the year Comfort Life Mission International and you to be daddy. Kin to man lo sori Facebook, kin to man lo si YouTube. Ese Bibeli ta fe ka loni. Gbogbo eyin omo Olorun patapata iwe Psalm 65 titi 170. 65 to 70. Oni we Psalm ta fe ka. 65 to 70. Eyin omo Olorun ti won bi loni da. Ma se nkan kan to yato lori Facebook nisin. Lori TikTok, lori YouTube. Wo mo pe eyin kan si to wa nu holiday to n gbadun odun. Àwọn kan ti ń lọ bi iṣẹ́ láàárọ̀ yìí kí ní kan bẹ̀ tí wọ́n ní kí n fi sìn jáde ẹ wá kúnlẹ̀ ẹ̀yìn ọmọ ọlọ́run ti ń bí lónìí bí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ṣe ń kúnlẹ̀ gbogbo ẹ̀yìn abiyamọ ẹ̀yìn bíi 30 ẹ bá mi gbàdúrà specially fún ikọ̀ àtìrìjú yìí bàbá Sólésì Síjú Adé àwọn náà máàkì bẹ́ẹ̀dẹ̀ wọn lónìí bólúwá ṣe ń bẹ tí aláyé ni ayé tí ẹni tó dá òun sì ní ọ̀run mo sọ tẹ́lẹ̀ sí ayé yín Baba Síjú Adé Sólésì ayé yìí yóò mọ lọ láti inú ògo dé inú ògo láti inú ọlá wọnú ọlá pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ kúnlẹ̀ tẹ máàkì bẹ́ẹ̀dẹ̀ yìí ẹgbà ayé tó dùn ẹgbà ayé tó pọ̀ ẹgbà ayé tó pẹ́ Baba Sólésì ẹ̀yin àti ìdílé yín kí Ọlọ́run kọ́ da yín lọ́la jù báyìí lọ in Jesus name ẹ̀yin abiyamọ ẹ̀yin bàbá àwọn bíi 30 ẹ bá mi gbàdúrà lórí nọ́mbà yìí fún bàbá yìí ẹni wòlíì ọ̀dẹ́kúnlé ní kẹ́ ẹ gbàdúrà fún wọn 080 63 05 77 06 gbogbo ẹ̀yin tẹ́ ajé jẹun ẹ bá ń gbàdúrà yìí 080 63 05 77 06 ẹ bá mi sọ tẹ́lẹ̀ sí ayé bàbá Sólésì pé kí wọ́n bẹ̀rẹ̀ sí rí èsì ayọ̀ gbà gbogbo àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí náà kí ayé wọn kó dùn dalẹ̀ ó tutù bí omi tí wọ́n pọn láàárọ̀ ẹ̀yin tẹ́ máàkì wẹ́dẹ̀ anniversary yín ire àtàánú kọ́ bá yín in the name of Jesus Christ happy birthday baba happy birthday gbogbo ẹ̀yin ọmọ oṣù karùn-ún happy wedding anniversary God bless you. Bí ọ̀tá fẹ́ bọ́ta kọ̀ Nàìjíríà òkùnkùn gbọ́ ní àsìkò wa Ọdẹ́kúnlé Epaphras ibẹ̀ lẹ́tì rí mi lórí Facebook lórí YouTube àti TikTok láàárọ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080 88 71 65 66 ẹ send the message ire àtàánú kọ́ bá yín you are blessed it is well
1: from Lagos this is
2: Get on the train. Follow us on social media. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

ṣeré pẹ̀lú crossover tó ṣùkà rò rẹ kọjá tó ṣùkà fà wọ́n ní láti ọ̀rọ̀ rẹ sí rẹ ìfún ìtúsílẹ̀ wọ́n lọ́wọ́ mú pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun bá fẹ́ sí àmójú adébáyọ̀ bàbá authority àkórí oru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí book of remembrance ìwé ìrántí àkọ́kọ̀ rẹ rẹ ó jésù olúwa wọn fẹ́ treaty file àdúrà tiẹ̀ náà ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́ àwọn ìlérí ogun tó ti gbọ́lẹ́jọ́ tó pẹ́ ẹ fẹ́ mú wọn wá sí ìmúṣẹ látọjọ́ friday 29 saturday 30 àti sunday 31st of may wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú mẹ́sàn-án àṣà.

0: lórúkọ yìí ọlọ́run gbọ́ ọpẹ́ wa.
1: Ọpẹ́ ni o.
0: Àwọn lọ́ba lọ́ba mòyíká ọ̀tún mòyíká ọ̀sì. Ẹsẹ̀ púpọ̀ ẹsẹ̀ ẹ̀yin kọ́ ọlọ́run ẹsẹ̀ púpọ̀
1: fún
0: gbàdúrà lórúkọ Jésù
1: ti Nazareti
0: àmì sọ̀lénu. In the name of Jesus. Gbẹ̀yìn agbófinró àwọn olóṣèlú títí dé gómìnà wa ẹsẹ̀ ẹ̀yin honorables ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ àlèmọ̀ dárúkọ yín
1: ẹ̀jẹ̀
0: àfilẹ̀ báwọn lórúkọ Jésù ẹ̀ máa pọ̀ sí in the name of Jesus. Ẹ wo bí sà ẹ wo bí màá gbàdúrà kan fún gbogbo yẹn lónìí ẹ mọ gbàgbé mo ní kó tọ́jú omi ẹ̀ fọ́ ṣe ẹran ti bu bẹ́ẹ̀ bá ẹran ti bu omi ẹ̀ fọ́ mẹ́sọ̀ tá a bomi sẹ́gbẹ́ ọ̀la wà á bu omi ẹ̀ fọ́ wà á fi ṣètọ́la ọjọ́ mẹ́ta gbáko láì ṣe bẹ́ẹ̀ ni omi ẹ̀ fọ́ tá a bá ti parí lónìí ẹ mí sí ẹ pẹ̀lú omi ìwẹ̀ yín ẹ wẹ̀ ẹ kẹ́tọ́ jáde lọ́la a ṣe bẹ́ẹ̀ tí ọ̀tọ́ la ni màá wá mẹ́sọ̀ pé a da òróró sínú ẹ̀ pẹ̀lú ẹ̀ àmì ọ̀nà ẹ gbọ́dọ̀
1: la
0: mo gbàdúrà sẹ́ lórúkọ Jésù ẹ máa rà ánú gbà mo lẹ máa rà ánú gbà mo gbàdúrà gbogbo ẹ̀yìn ènìyàn wọ̀nyí gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ ṣèbí ọba gbogbo ẹ̀yìn sinu kagodi church gbogbo ẹ̀yìn alàgbà all the elders deacon and deaconess ẹgbọ́ mi sà èmi gbàdúrà fún yín
1: sẹ́
0: lórúkọ Jésù ayé ìyá dìde gbogbo ẹ̀yìn workers from all the branches títí dé London branch ẹ ṣe mo rọwọ́ yín lórúkọ Jésù ọlọ́run bá ọpẹ́ wa a bá ti dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wọn ní oore ọ̀fẹ́ láti
1: ṣe
0: gbogbo ẹ̀yìn tí ẹ fún wòlíì lọ́rẹ́ mo gbàdúrà lórúkọ Jésù ẹ máa pọ̀ sí ni mo ní ẹ máa pọ̀ sí ẹ máa pọ̀ sí ni in the name of Jesus. Ẹ wá gbọ́ eléyìí sá
1: ẹ gbọ́ eléyìí
0: ẹ gbọ́ eléyìí ọ̀rọ̀ eléyìí ó tẹnu mi jáde gbogbo ẹ̀tẹ̀ ti dìú fún ayẹyẹ bí ìgbéyàwó ẹlòmíì graduation ẹlòmíì ó yẹ kó ti gba visa ká bẹ̀rẹ̀ sí yin ọlọ́run nípa rẹ̀ ẹlòmíì náà ti gbéyàwó ní ẹlòmíì náà tọkọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ kó ti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti máa gùn kọ̀ ló sì ń rinṣẹ́ ẹ ti dìú fún àmọ́ mo rọrùn jáde lónìí lórúkọ jésù adéló mo ní adéló adéló adéló adéló adéló. Gbogbo ẹ tẹ wà lókè òkun tẹ ẹdẹ tó rántí ilé tẹ ẹ tún ṣàánú àwọn ọmọ ọlọrun bẹẹ ni àwọn ikọ àwọn ìrìjú ẹ tún ṣàánú wọn wà á ránú gbà in the name of Jesus. Àmọ́ iye ẹ̀bù
1: lóríṣiríṣi
0: mo gbàdúrà ọlọ́run á ta ọlọ́run lórúkọ Jésù ọlọ́run á bù ọ̀ lẹ́bù ọlọ́run á bù ọ̀ lẹ́bù bí ò tí ẹ̀ jẹ́ gbangba
1: ṣùgbọ́n.
0: Ní kọ̀kọ́ mi ọjọ́ mẹ́sàn-án ni wọ́n fi gbàdúrà fún ẹ̀yìn ẹ̀yìn wọ̀nyí. Òde àbílẹ̀nu ni pé ẹ̀jẹ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà tá a tún parí bẹ́ẹ̀dẹ̀ àwọn èèyàn tún kọ̀ǹtínú àti ṣàánú fún wòlíì ẹ máa rí àánú gbà mo lè máa rá àánú gbà ẹ ò rá àánú gbà ẹ ò rá àánú gbà in the name of Jesus. Ẹ wá gbọ́ eléyìí sá ntí Jésù ṣe yóò yà mí lẹ́nu.
1: What Jesus did will amaze you.
0: Ntó ṣe yóò yà mí lẹ́nu.
1: What he did will amaze me.
0: Mo dẹ̀ fẹ́ kó ṣe kí ìyanu bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ
1: kó
0: ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀
1: náà.
0: Ẹni tí ò ní ṣùgbọ́n kankan láyé ò wọ́pọ̀.
1: The one that doesn't have reproach in their life are not so much.
0: Mo máa bọ́ láàrin kọrin kan gbà
1: kan. I know that Bàbá

Ọlọ́run fi ìran yìí náà tí gbogbo ènìyàn wá ń tọ̀ ọ́. Adúpẹ́ tó pé ọdún mẹ́sàn-án ti bẹ̀rẹ̀.

ọpọlọpọ àwọn èèyàn ló jẹ́ wípé àsìkò iléyà igangan làwọn cash out yìí ni pé wọ́n make owó wọn gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lórí ètò yìí online wọ́n make owó gan wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ nǹkan online táwọn èèyàn dẹ̀ patronize wọn.

0: Hello, Talu,
1: Halo,
0: Amba.
1: Talu, Amba.
0: Hello.
1: Halo.
0: Ẹ wá ti pè wá yí rédíò yẹn lọ́lẹ̀. Ẹ kí èèyàn méjì torí àsìkò ń lọ báyìí ó kú ìṣẹ́jú mẹ́ta ká fi gbà pé fún ti ọdún iléyá ká kíra wa pé a kú ọdún iléyá. Tẹ́ ẹ bá ti pè ẹ yí ẹ̀rọ rédíò yín lọ́lẹ̀ Jordan FM 105.5 náà lẹ̀ ń gbọ́ orí ètò ọ̀nà àbáyọ tó ní ọjọ́ ẹtì Friday òun ni àwa 090-6000-3352 tàbí 070-5169-7912 tẹ́ bá ti pè hello ìpè tí ń wọnú ara wọn bá wọn nù ẹ kí wọn peter kí làá ṣe sí lè báyìí 090-6000-3352 òun náà lójú ọ̀pọ̀ wa hello ta ló wà ń bẹ̀ o ó lágbára wo já fẹsẹ̀ rajú.

0: Ben oni mero James Adesina awon na ni a lo baba ye lati kowa ni awon ohun to se pataki fun wa lati fi di olowo lowo awon ta le se be won a je ka mo asiko ati igba papa julo lola lola igangan ohun na ni idanileko ma waye fun gbogbo awa ti a fe ni owo baba e ka ro sa e ka ro da pe ojo opo won yen ti won ba ti wole ki onimero James Adesina ki won ba wa soro laaro yi kan te kokan ki awon musulumi ti won je ololufe wa hello
1: hello
0: e ka aro sa
1: e ka aro akojumo
0: a ma ku odun yi
1: odun atura o
0: ami ami mo ni idanileko wa lola mo lati fi gbogbo owo re ran odun ati rata ati epo ati se gbogbo e ona ta tu gba ta tu fi kowo wa pada mo ni efun wa laaro yi se mo paro ni baba
1: be ni eko se pataki eko se pataki tori ati nawo fun ileya
0: Ben.
1: Cherry Bobo, Odo Toba Banelaye, Ati Christenio, Ati Musulumio, Bobo Dono La Manche, Tori, Inu Ayelawa, Seminar, Ma, Wayelola, Fuma, Wati, Abati, Tilio, Dundi, Abia, Wati, Abati, Pario, Don Waleni, as a seminar, Lola, Nibuti, Hartico, Nepa, Amoshe. Ale mo se ori to think o se lo lo ile de Nigeria
0: Hello sir
1: ki ti mo fi rowo ni dollar ni yo si mo se si naira ti o mo no naira ti o mo pa owo ni dollar ki ko se ni la ti yo da le ni to wa ni business kan o pe ti do pa ti je pe o se se bere ni ojojumo won na ni won mo fun yin ni ise lati mo wo advert le mo wo ojojumo e mo click advert awon kan sonwo fun awon ile ise ye lati polowo eyin le wa ma se awon ise ye awon se awon task ba fun yin le se le ba se nse e mo rowo ni ojojumo owo to kede ju te yin mo ri ni 1500 ni o mo ni lojumo kan won tun wa ni affiliate won ni affiliate program de ba tun wa se affiliate ni owo la ni owo la le mo ni nkan ti o wa je ko papa pe ni lo owo re pese lati bere re owo to kere ni o won na ni e to ba fe bere re o fi bere re 10,000 naira business ti mo soro re yi business le yi yo mo fun ni naira ni o a ma fun ni naira ni ojojumo lojojumo le mo pawo e si wa lanfani lati mo gba owo affiliate commission tax ni affiliate commission e lanfani lati mo gba iye dabe ni lojojumo ni bi ago marun si mefa ohun ni e lanfani lati ma gba owo ti e ba ri ninu referral ni ta n pe ni affiliate commission e lanfani lati ma gba jade iyen je okan ninu awon nkan ti a ma ko ni inu idanileko ti yo waye lola ni ofisi mi fun gbogbo eyin te ba n bo ti e fe darapo mo idanileko ye ibi ti ẹba ti n bọ ẹgbẹdá akúwọn òun ni ìdánilẹkọọ yẹ yóò ti wáyé ago mẹwàá ni ìdánilẹkọọ yóò bẹrẹ lọla fún àwọn ajá bá fẹ wá ẹkọ sẹndì mẹsẹgì ni o sms àbí kẹ sẹndì whatsapp message ẹkọ sẹndì whatsapp message yes sí orí nọmbà tí mo fẹ pè yìí ẹ má pè o ẹ má pè ẹ kan send the whatsapp message yes ni ti 070-88-306422. 070-88-306422. Orí nọ́mbà ẹ lẹ́sẹ̀ DS sí láti fi orúkọ lẹ̀. Àwọn business ẹ kọ́ lọ́la láti 10,000 naira lọ sókè. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn MC Rawọ̀ ṣẹ́ ń bọ́ mi.
0: Àwa pẹ̀lú yín.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé Engineer James, business wo ni mo lè ṣe pẹ̀lú owó tó kéré? Bílù ṣe lè yí o, àmì ní púpọ̀ kí ni mo lè ṣe? Ẹ wá kọ̀ lọ́la bẹ́ ẹ ṣe lè fi 10,000 naira tẹ́ fi mọ rí owó lójoojúmọ́. Ẹ wá fún ìdánilẹ́kọ̀ọ́ yẹ. Ẹ̀ta bá wá lọ sórí àwọn business tí a lè ṣe. Tàbá ń sọ̀rọ̀ nípa pé kí a máa pawó dọ́là. Owó dọ́là tá bá wá ń pa yẹ ká wá máa ná ní náírà. Kẹ́rí bí ilé ayé ṣe ń lọ yìí, bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, exchange rate ti wa kò fi bẹ́ẹ̀ bára wọn mu. Owó Nàìjíríà kò fi bẹ́ẹ̀ ní agbára bí owó òkè òkun, bí owó USD, bí owó pounds, bí owó euro. Nítorí náà a gbọ́dọ̀ wo pé kí ni a lè ṣe. Ọ̀kan nínú àwọn nǹkan tá a lè ṣe òun ni business tá ń pè ní freelancing business. Ìyẹn jẹ́ ó jámọ́ pé yóò mọ ṣe àwọn iṣẹ́ kan lórí ẹ̀rọ ayélujára, yóò sì mọ gba owó lọ́wọ́ àwọn òyìnbó, àwọn èèyàn mọ fún lówó káàkiri káàkiri. Orí fọ́nrán kan wà tí wọ́n ń pè ní www.freelancer.com. freelancer.com yìí òun lẹ́ lọ register. Tẹ bá ti register ẹ wà á fílì nǹkan iṣẹ́ tẹ bá ń ṣe, bóyá graphic design lẹ̀ ń ṣe ni, bóyá video editing lẹ̀ ń ṣe ni, bóyá voice over lẹ̀ ń ṣe ni, bóyá data entry gan lẹ ti ẹ̀ mọ̀. Nǹkan kí nǹkan tẹ bá mọ̀ tẹ lè ṣe tó jẹ́ ṣe ọpọlọ, ẹ lè lọ sórí www.freelancer.com láti lọ mọ ṣe àwọn iṣẹ́ yẹn. Ẹ lè rí owó tó ń lọ sí.

ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní gẹ́gẹ́ bí ìròyìn eléyìí bó ṣe jáde tán tó sì ṣe pàtàkì fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti gbọ́ ọ wọ́n ní àwọn kókó ohun mọ́kànlá eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ààbò ọrọ̀ ajé àti pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n fi sàmì ọdún kẹta eléyìí tí wọ́n ti ń lò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ o ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 yìí gangan tí í ṣe òní ló mọ̀ pé ọdún mẹ́ta eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n ti wà nípò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láyàjọ́ ọdún kẹta yìí òun ni tinubu ni wọ́n fi àtẹ̀jáde kan síta láti ọwọ́ olùkéde wọn ìyẹn báyọ̀ ọ̀nànúgà nínú àtẹ̀jáde náà ni ààrẹ ti ní gbogbo àwọn ìgbésẹ̀ bíi yíyọ owó ìrànwọ́ orí epo èyí tá a mọ̀ sí fuel subsidy ríro owó nàìjíríà lágbára lọ́jà àgbáyé gbígbé ogun ti àìsí ààbò àti bẹ́ẹ̀ lọ tó ń dá wàhálà lẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ làwọn tún fẹ́ dáwọ́lé àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú pé wọ́n so èso rere fún orílẹ̀-èdè nàìjíríà lábala ọ̀rọ̀ ajé àti ìdàgbàsókè ààrẹ tinubu sọ pé ó ti hàn kedere pé ìlọsíwájú ti bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó sì ti lè figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ju bó ṣe wà ní ọdún 2023 tóun gbàjọba lọ ààrẹ bọ́lá ahmed tinubu ṣàlàyé pé àwọn tó fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ọjọ́ ìpín ìdókòwò ó ṣe dandan ó dẹ̀ ń ṣe dáadáa náà pàápàá jùlọ bẹ́ẹ̀ ni àwọn ilé-iṣẹ́ wọ́n ti ń jèrè ju tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ọ̀nà márosẹ̀ eléyìí tó dín lẹ́gbẹ̀rún mẹ́ta ìyẹn 2700 ẹjẹ́ ló báhùn ní ìṣàkóso tinubu ni wọ́n ti ṣe o bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn ọ̀nà bíi lagos calabar coastal highway sokoto badagry super highway abuja kaduna zaria kano roadu ọ̀nà náà ni àtàwọn bẹ́ẹ̀ lọ o wọ́n ní àwọn èyí wọ́n ti ń dín wàhálà ọkọ̀ kù bó ṣe bí ààrẹ bọ́lá ahmed tinubu bó ṣe wí o wọ́n sì ní ó ti jẹ́ kí ìrìn àjò kó rọrùn lórí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ ìdáná ààrẹ sọ̀rọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu sọ pé àtúntò tó bá ẹ̀ka yìí ti mú ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù dọ́là wípé ó ti mú wáyé fún orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn ilé-iṣẹ́ elépo ilẹ̀ òkèrè tí wọn kò kọ̀yìn sí nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n padà wá nígbàtí ìṣàkóso òun tó gbé ìgbésẹ̀ ààrẹ sọ pé ètò oníbílíọ̀nù márùn-ún dọ́là ìyẹn $5 billion ìyẹn NLNG ilé tí wọ́n sọ wọ́n ní ti ń parí lọ tí ó sì jẹ́ pé yóò jẹ́ kí epo rọ̀bì kó pọ̀ sí tí nàìjíríà yóò sì rí lò tí wọ́n sì sọ wípé tó jẹ́ wípé àwọn tún ta púpọ̀ sókè òkun bí ààrẹ ṣe wí wọ́n ní iná mọ̀nàmọ́ná wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ náà wọ́n ní gbèsè ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná wa ń jẹ tẹ́lẹ̀ wọ́n ní wọn kò sì mọ ibi tí wọ́n ń dojúkọ ṣùgbọ́n lónìí a ti ń takọ àwọn ìṣòro yẹn báyìí o àmọ́ pé kò sí orílẹ̀-èdè tó lè gòkè àgbà nínú òkùnkùn láì ṣe pé wọ́n kówó lé iná mọ̀nàmọ́ná iná ọba tí yóò ran àwọn ilé-iṣẹ́ àti okòwò tí wọ́n kò lè láti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ààrẹ tinubu wí o wọ́n ní irú àwọn ọmọ nàìjíríà lágbára lẹ́ka ọ̀gbìn ètò ẹ̀kọ́ àti ilé gbígbé ààrẹ tún sọ̀rọ̀ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn àgbẹ̀ ní ìṣàkóso àwọn ni wọ́n ti ró lágbára pẹ̀lú nǹkan ọ̀gbìn ajílẹ̀ ẹ̀rọ ìgbàlódé àti bí wọn yóò ṣe kó ìrè oko wọn dé ọjà láti tà ètò ẹ̀kọ́ wọn ní ìlànà ẹ̀yáwó eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìyẹn Nigerian Education Loan Fund ni ààrẹ sọ pé
o ti fun akeko to le ni 1.5 million ni anfani lati le kawe ni ile eko giga won ni owo to le ni 282 naira ni ijoba ohun ti lo lati ri pe ko si akeko to ni isoro lati wa ni ile eko giga nitori aisi owo ilegbe eto ireti otun nipa ile gbigbe ele ta pe ni Renew Hope Housing Program pelu ijoba apapo ti Federal Housing Authority FHA won ni won ti pese ile to le ni 10,000 ele ile kaakiri ipinle 14 ati ilu Abuja ni are wi o won ni ni eto ilera eja mutuyun na won ni egberun awon ile iwosan ijoba alabode kaakiri ni won ti ro lagbara bi Tinubu se salaye be si ni eto ilera na eto ilera o ma oni o ti ndara abo lorilede Nigeria fa awon mo Nigeria paapa julo awon to je wi pe won ni won ko lowo lati lo si hospital sugbon bayi irorun na gbogbo e je o won ni owo nje ati owo oko won ni owo nje ele to lo si ile lati odun 2023 si 2024 yo ma lo be bi are se wi won ni be na si lo je wi pe lati di owo oko ku bi awon oloko se yi oko ti won yi ti won pe pe owo oko won ti won si nda pada so ri pe epo gangan na lo nfa won ni gbogbo e pata la won da pada ti o si je wi pe yo rorun oro po ta re so won so lori afojusun won na are ro gbogbo mo rilede Nigeria lati fowo so po pelu isakoso won o lati segun awon isoro ele to wa nile won ni ki won ma se je ki oro esin ati eya ko da orilede Nigeria ko daru sugbon ki won ma ranti pe orilede to da ko rorun lati gbe kale afi bi kaluku ba suwopo gbe eru ilu pelu ijoba ko le debiti o nlo koda are soro ilekun elogba change iroyin ohun ninu we iroyin Daily Post laaro toni.

ìpínlẹ̀ ogun náà ni ìròyìn eléyìí lórí ọ̀rọ̀ òṣèlú. Wọ́n ní ọ̀rọ̀ di láàrin àwọn ọmọ oyè méjì nínú ẹgbẹ́ òṣèlú adc. Eléyìí tí wọ́n ní àwọn méjèèjì náà ni wọ́n mà kéde wọn gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Àwọn ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ni wọ́n wà ní wọ́n ti ń figagbága báyìí ní ìpínlẹ̀ ogun látàrí èmi ni mà á lọ fún ipò gómìnà ìwọ ló lọ. Eléyìí tí yóò jẹ́ ẹni tí yóò jáde gangan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Wọ́n ní ètò ìdìbò abẹ́lé eléyìí tó wáyé òun gangan náà ló mà ti ń di tó ti ń kùn síra wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o. Jimmy Lawa àti Biodun Ogundipe wọ́n ní àwọn méjèèjì yìí náà ni wọ́n mà ní wọ́n kéde wọn gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú adc níbi ètò ìdìbò abẹ́lé. Ipe Jimmy Lawa òun gangan náà ló jáwé olúborí láti jáde dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ ọ̀hún. Wọ́n tún ní Biodun Ogundipe òun náà tún jáwé olúborí bó lẹ́ ṣe wá ṣe báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá tẹ̀síwájú ìgbà tí ìwé ìròyìn Daily Post táwọn ó kọ́ jáde. Wọ́n ní èsì ìbò abẹ́lé yìí òun gangan ni wọ́n polongo Lawa gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́. Nígbà náà òun ni wọ́n sọ wípé nígbà tí wọ́n kéde ọ̀hún ní òkè léwó ní Abẹ́òkúta ìyẹn lọ́jọ́ ajé Monday òun náà ló tún jẹ́ wípé wọ́n tún kéde Jimmy Abiodun ìyẹn Collins Ogundipe èyí tó jẹ́ pé ìlú òkè òkun òun lòun fi ṣe bùgbé tó tún jẹ́ dókítà òun ni wọ́n sọ pé ó jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tó tún jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ ọ̀hún ìyẹn níbi ètò ìdìbò abẹ́lé o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú. Wọ́n ní ọ̀rọ̀ di ààhin láàrin àwọn ọmọ oyè méjèèjì ọ̀hún o nínú ẹgbẹ́ òṣèlú adc. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà mà sọ̀rọ̀ o irú ọ̀rọ̀ wo lọ sọ kí ni wọ́n ṣàlàyé. Wọ́n ní ẹ wò ó ṣe ẹ rí ọ̀rọ̀ tó ń lọ yìí òun ló jẹ́ wípé gẹ́gẹ́ bí èsì ìbò eléyìí tó jáde wọ́n ní Adébímpé Adélọ́wọ̀ ìyẹn barrister Adébímpé àwọn gangan náà sọ̀rọ̀. Wọ́n ní Lawalì òun gbé ìbò eléyìí tó tó 19,428 òun ló gbé jáde nígbà tí Ogundipe tó gbé 5,775 ó gbé jáde o. Dókítà Odùsínà òun ní 4,825 kí wá ni ẹ wá ń pariwo pé ọmọ oyè méjì fún ó lágbára báyìí o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Jimmy Lawa wọ́n ní gbogbo ìbò eléyìí tó kó òun náà ní 19,418 gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ tí mo sì kà á lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n o ní báyìí náà wọ́n ní àwọn kan ní àìrọ̀ ẹni dáwà ní kó lọ fún gómìnà ní ìpínlẹ̀ Ogun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc òun ní gbá òun làwo lọ̀rọ̀ bá di ààhin o. Wọ́n ní àwọn ẹgbẹ́ méjèèjì ló jẹ́ wípé ọmọ oyè méjì ló jáwé olúborí èmi mọ bọ́ ṣe ṣe o. Ṣùgbọ́n ẹ fẹ́ gba chínjì ìròyìn ọ̀hún ẹ sì fẹ́ mọ bọ́ ṣe ń jà sí bọ́ ṣe ń fà á lọ́wọ́ ara wọn èmi ní ò bọ́ mọ́ lọ́wọ́ ìwọ ní ò bọ́ mọ́ lọ́wọ́ èmi mọ ń tọ́ rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ o. Ṣùgbọ́n ẹ náwó gan wé ìròyìn Daily Post fún ti àárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

0: tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ní ti lush haven home tó wà ní mọ̀jọ́dá ní ẹ̀pẹ́ kìí ṣe ilẹ̀ olómi o tó dà kìí ṣe inú igbó rárá kódà kò jìnà títì márosẹ̀ rárá àwọn landmark wa fún àrídájú ní yaba tech ẹ̀pẹ́ campus Lagos State University of Education, Michael Otedola College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Bí ẹ̀dínkù ti ṣe dé bá àwọn ilẹ̀ wa látàrí iléyà special promo. Bẹ́ẹ̀ náà ni san díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ wa káàkiri. 500 square meters wa jẹ́ 5 million naira. Ní ìgbà tí 300 square meters wa jẹ́ 3 million naira. Bẹ́ẹ̀ bá ti san 500,000. Ẹ má bá iṣẹ́ lọ lórí ilẹ̀ yín. Lọ́gán ni ẹ gba location yín tí ó sì máa san ìjókù láàrin gbèdéke ọdún kan ló bá tán. Fún ti promo bí ẹ bá ti ra ilẹ̀ plot kan lásìkò yìí a ó fún yín ní ẹran àgbò ńlá kan fún ọdún ìyẹn ẹran alágì ni o kì í ṣe ìkérègbè tàbí ọmọ ẹran. Àwọn ilẹ̀ wa tó wà ní pápáláńtó ó wà ní àlàáfíà park and garden pápáláńtó ní ifọ̀ 1 million naira ní 500 square meter 600,000 ní 300 square meter. Bí ẹ bá ti san 100,000 péré ẹ ó máa bá iṣẹ́ lọ ẹ sì san ìyókù tán láàrin ọdún kan. Kì í ṣe ilẹ̀ inú igbó rárá o àwọn landmark wa ni government science and technology ìlàrò poly lafarge cement ẹ ó fi ojú yín rí àwọn nǹkan tí ẹ fẹ́ sanwó rẹ̀. Bí ẹ bá ti ra one plot of land ní àlàáfíà parks and garden ní pápáláńtó ifọ̀ ẹ ó gba ìrẹsì àpò kan tí ẹ ó sì gba òróró tí ẹ ó fi sèé. Bí ẹ bá wá ra éka kan ní pápáláńtó tí ẹ ṣe deposit 500,000 ẹ máa gba odidi àgbò ńlá kan bẹ́ẹ̀ bá ti lè ṣe deposit 500,000 naira. Ṣé ẹ rí wípé ìrọ̀rùn ńlá ilé iṣẹ́ Shefa Homes and Properties ni wọ́n mú wá fún wa. Àwọn ilẹ̀ wa kò sí nínú aginjù tàbí nínú rà rárá o kódà kò jìnà sí òpópónà márosẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ ohun tí agbẹjọ́rò wa wà lórí àwọn ilẹ̀ wa fún àrídájú. Ṣé ẹ wá rí wípé bí ògùn ẹni bá dalẹ̀ lójú à ń fi gbárí ni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Shefa Homes and Properties fún àwọn gbajúgbajà nígboro àwọn lọ́lá àwọn ẹni yìí wọ́n sọ fún yín pé ilé iṣẹ́ tó fi gbọ̀rọ̀ jẹ ká ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní diaspora tẹ́ ẹ̀ ń gbọ́ wa yẹn tẹ́ ẹ wà ní òkè òkun tó wù yín láti ní ilẹ̀ ní Nàìjíríà àǹfààní wà fún yín o pẹ̀lú ẹ̀rí àrídájú. À ń ṣe property consultant, property management, developer, building engineering, property filling. Bí oko bá jìn ilá ò kì í kò ẹ máa bọ̀ ní olú ilé iṣẹ́ Shefa Homes and Properties ní number 5 Charity Road opposite UBA Bank Kwaba Gege Lekoo. Ẹ lè pè wá sórí nọ́mbà yìí 08065143581 lẹ́ẹ̀kan sí 08065143581 WhatsApp wa ní 09122388541 09122388541 website wa ni www.shefahomesng.com. Bí mo bá ti sọ òtítọ́ fún yín ẹ má wa ìrọ̀rọ̀ ibòmí mọ́ o àwa kì í bá wọn hèrà rárá débi pé a máa hèrà tí ò lọmọ nínú Shefa Homes and Properties ló ní a ò ní sin kọ́kọ́rọ́ kú o a ó máa retí yín. Lára àwọn ogun tó dára jù láti fi sílẹ̀ fọ́mọ wa ni ilé àti ilẹ̀ Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UBA Bank Kwaba Gege Lekoo ló ní kí ẹ wá dolílé dolílẹ̀ nínú àwọn ilẹ̀ wa tó wà ní Lush Haven Home ní ẹ̀pẹ́ ní Mọ̀jọ́dá tàbí àlàáfíà Park and Garden pápáláńtó ifọ̀. Àwọn ilẹ̀ wa kì í ṣe dúgbò àbínú ra a tún ní ilẹ̀ ní Abeokuta, Ìbàdàn, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléyà special promo ń lọ lọ́wọ́ o bí ẹ̀dínwó ti wà lórí àwọn ilẹ̀ wa bẹ́ẹ̀ ni ẹ tún máa gba ẹ̀bùn bí ẹran ìrẹsì àti òróró ní ẹlẹ́kàjẹ kò sí wàhálà ọmọ nílẹ̀ lọ́dọ̀ wa o àyè tún wà fún sọ díẹ̀ díẹ̀ maximum security guarantee. Ọjọ́ Sátidé kejì àti ìkẹrin ní oṣooṣù la máa ń kó àwọn èèyàn lọ́wọ́ àwọn ilẹ̀ wọn ní àwọn ibi tí wọ́n bá ralẹ̀ sí. Bí o bá ti sanwó díẹ̀ o máa bá iṣẹ́ rẹ lọ ni fún àǹfààní láti ra ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ lọ́dọ̀ wa ẹ pè sórí nọ́mbà yìí 08065143581 08065143581 tàbí lórí WhatsApp 09122388541 09122388541 website www.shefahomesng.com pẹ̀lú Shefa Homes and Property ilẹ̀ rírà di ìrọ̀rùn gbà. Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM ọ̀bàdì ẹjọ́ ọ̀tún nù wé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.
1: Fún ìgbáradì ọdún 2020

27 torí ìjọba àsìkò ìwé ìròyìn punch náà ló gbèrò yìí lè jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní lánàá tí ń ṣe ọjọ́bọ thursday òun náà ni iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olùgbé orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n yé máa gbé àwọn ìròyìn òfegè àwọn ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò lẹ́jẹ̀ lára kí wọ́n yé máa gbé káàkiri o pàápàá jùlọ àwọn àgbékalẹ̀ tẹ́ mọ̀ wípé kò ní orírun wọ́n ní pé kí wọ́n yé máa taari ẹ̀ ta fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà o látàrí ètò ìdìbò ọdún tó ń bọ̀ yìí pé kó má lọ di wípé wàhálà yóò padà wá ṣẹlẹ̀ o wọ́n ní ẹ má ba gbogbo àwọn àtúnṣe eléyìí tí ìjọba ń ṣe kẹ́ ẹ má bà jẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ìyẹn fún ti èròǹgbà wọn bí wọ́n ṣe rí i dájú pé orílẹ̀-èdè nàìjíríà ó ní ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ eléyìí jáde ìyẹn lójú òpó x ìtamọ̀ sí twitter tẹ́lẹ̀ níbẹ̀ ni ìjọba ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ti ń rọ gbogbo àwọn tí wọ́n jẹ òní àwọn tí wọ́n jẹ́ pé wọ́n máa ń wà lórí ẹ̀rọ ayélujára wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe máa gbé àwọn ìròyìn eléyìí tí ó jẹ́ wípé kò bójúmu síta fún àwọn orílẹ̀-èdè nàìjíríà torí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ yìí wọ́n ní a gbúdọ̀ farabalẹ̀ ká sì rí dájú wípé gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ máa ń gbèrò yẹn lẹ́jẹ̀ kiri orí ẹ̀rọ ayélujára wọ́n ní kẹ̀ jáwọ́ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch gbé daily post náà gbé jáde. wọ́n ní àbúrò gómìnà ìpínlẹ̀ rivers ìyẹn blessing fubara ìyẹn tó jẹ́ àbúrò sí gómìnà ìpínlẹ̀ rivers siminalai fubara òun náà ti jáde o wípé ẹ wo èmi náà ṣe tán láti jáde fún ipò gómìnà níbi ètò ìdìbò tó máa wáyé láti dìbò gẹ́gẹ́ bíi pé a yan gómìnà míì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc òun gangan ni àbúrò gómìnà siminalai fubara ìtọ́porúkọ rẹ̀ ní blessing fubara ló ti ní òun jáde o tó sì ní ẹ wo ẹ dìbò fún mi ẹ yan mí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc èmi ṣe tán báyìí láti jáde gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ rivers àbúrò gómìnà ìpínlẹ̀ rivers lọ́ọ́lọ́ siminalai fubara àbúrò rẹ̀ blessing fubara òun ni wọ́n ní ó jáde o bẹ́ẹ̀ náà ló sì ní tẹ́ ẹ bá yàn mí tí n bá di gómìnà máa ṣàtúnṣe àlàáfíà gbogbo ìgbáyé gbádùn fún àwọn ará ìpínlẹ̀ rivers yóò mọ lọ gbẹdẹmukẹni bẹ́ẹ̀ ọrọ̀ ajé òun náà máa dàgbà sókè ní ìpínlẹ̀ rivers tó jẹ́ wípé kò ní sí wàhálà kankan ní ìpínlẹ̀ rivers blessing fubara tí ń ṣe àbúrò siminalai fubara gómìnà ìpínlẹ̀ rivers òun ló jáde wípé èmi náà mo ti ṣetán báyìí láti jáde fún ipò gómìnà lábẹ́ àsíá ndc ó wà nínú ìwé ìròyìn punch daily post láàárọ̀ tòní.

igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn atiku abubakar lánàá ti ṣọjọ́bọ thursday ni bàbá máa ń kárí bọnú o tí bàbá ń járí mọ́lẹ̀ tí wọ́n ń jásẹ̀ mọ́lẹ̀ pé ó ń ká mi lára inú mi ò dùn kí ló dé bàbá atiku ni owó ìrànwọ́ ìrànwọ́ láàpẹ ni owó gbà ẹtúlẹ̀ ìtàmọ̀ sí ránsọ́ọ̀mù táwọn ajínigbé ń gbà táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ ìyẹn fún àwọn tí wọ́n ń jí àwọn èèyàn wọn gbé wọ́n ló ti wá ń pọ̀ gan o àtiku abubakar ó ń pọ̀ o kínní ń pọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ wípé wọ́n ní ó ti wá di wípé ó ti di báraku tó bá ti ń sọ ó wá gagaga gangan kó jẹ́ wípé tẹ́lẹ̀ wọ́n ní owó iléèwé làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ pé ó ń gọbọi wọ́n ní owó ránsọ́ọ̀mù gọbọi ju owó iléèwé lọ kódà ó gọbọi ó pọ̀ ju owó ilé lọ wọ́n ní eléyìí ò bójú mu wọ́n wá sọ̀rọ̀ wọ́n ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ ìṣèjọba ààrẹ yìí inú rẹ̀ sì ń dùn pẹ̀lú gbogbo gbèsè táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti kóra wọn sí látàrí bí wọ́n ṣe ní orílẹ̀-èdè yìí ń sun fún ẹ̀jẹ̀ ni o kì í ṣe pé ń sun fún ohun wàrà bí oyin kankan wọ́n ní sun fún ẹ̀jẹ̀ ni wọ́n ní ètò ààbò kò dúró dáadáa ọrọ̀ ajé kò lọ sókè bẹ́ẹ̀ ń wálẹ̀ ni kàkà kí ewé àgbọn rẹ̀ ó dẹ̀ wọ́n ní kokoko oníkan le wọ́n ní wàhálà lọ́tún lọ́sì jíjìyàn gbé káwọn ajínigbé máa gba ránsọ́ọ̀mù kọ́ máa gbowó lọ́wọ́ àwọn ẹbí wọ́n ní eléyìí gan wá pọ̀ lójú owó ilé àtowó ilé ìwé lọ tàlẹ́ tó ń sọ̀rọ̀ ààrẹ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí atiku abubakar lánàá ọjọ́bọ thursday gan-an ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì ń kariwo ọ̀nà tínú ń bí wọn gidi gan ni o tẹ́ ẹ bá na ọgọ́ ìwé ìròyìn punch ṣe lójú bàbá pọ́n kokoko tẹ́ la ń kan wọ́n nínú ìwé ìròyìn ọ̀hún ẹ lọ gba tẹ́ǹjì ìròyìn nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí.

ẹ̀ṣọ́ra ẹ̀bólà ti wà ń ta o ẹ̀yàn ará ìpínlẹ̀ èkó abuja àti àwọn ìpínlẹ̀ eléyìí tí ó jẹ́ wípé àwọn àjọ nigeria central for disease control and prevention ìyẹn ncdc òun ni wọ́n ti sọ pé ẹ wo ẹ mọ nǹkan tá ń ṣe o gbogbo ẹ̀yàn ará ìpínlẹ̀ èkó ẹ gbáradì wọ́n ní ẹ̀bólà àìsàn eléyìí tí wọ́n ní ó ti wà káàkiri ilẹ̀ áfíríkà ìyẹn àwọn apá east àti central africa wọ́n ní òun ni fáírọ́ọ̀sì ẹ̀bólà yìí ló ti ń fọ́ káàkiri báyìí o wọ́n ní ẹ ṣọ́ra o wọ́n wá ń ké sí gbogbo àwọn ará ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ èkó pọ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ o wọ́n ní ẹ ṣọ́ra o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ẹ wo ọ̀rọ̀ ìlera wa ó ṣe pàtàkì wọ́n wá ń kìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n rí dájú wípé wọ́n yẹra fún gbogbo nǹkan tó lè fa àìsàn yìí wọ́n ní kí wọ́n yẹra gidi gan ni o wọ́n ní bẹ́ẹ̀ sì rèé ẹ̀yin tẹ́ ẹ̀ ń travel tẹ́ ẹ̀ ń wọbì kan síbì kan wọ́n ní ẹni tẹ́ ẹ bá gbà lálejò ẹ ṣàkíyèsí ẹ̀ dáadáa pé ṣé kìí ṣe pé ó ti kọ́ ẹ̀bólà kó má kó wọlé o wọ́n ní ẹ ṣe kí ni kẹ́ ẹ ṣàkíyèsí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ yìí o àwọn àjọ ncdc òun ni wọ́n ní ó léwu gidi gan ni o wọ́n ní pàápàá jùlọ àwọn ìlú tó yẹ kí wọ́n kíyèsára òun ní ìpínlẹ̀ èkó abuja rivers kano enugun borno akwa ibom cross river taraba àti adamawa o wọ́n nítorí pé àwọn bíbí báyìí gan-an náà ló jẹ́ wípé àwọn bíi tí àwọn ará ìlú òkè òrè àwọn tí wọ́n ń wá láti ìlú ibòmíì wá sórílẹ̀-èdè nàìjíríà àwọn ìlú yìí gan-an ni wọ́n ń gbà wọlé o wọ́n ní bẹ́ẹ̀ sì ní kó má jẹ́ wípé wọ́n ń wọlé wọ́n fẹ́ máa wá dà á síbí báyìí wọ́n ní ẹ má gbà o bọ́ bá da ẹ̀bólà wá ẹ dìfẹ́ díẹ̀ wọ́n ní kẹ́ ẹ kíyèsí ara gidi gan ni o ọ̀rọ̀ pọ̀ tí àwọn àjọ nccc tí wọ́n sọ o ṣùgbọ́n wọ́n ní bí kíní yìí ṣe ń gangan káàkiri ilẹ̀ áfíríkà nàìjíríà ẹ kíyèsí ara wọn gẹ́gẹ́ bí àwọn àjọ nccc sọ wọ́n ní àwọn tí wọ́n ti fura sí pé wọ́n ti ní àrùn ẹ̀bólà yìí wọ́n á tó ẹgbẹ̀rún kan 1077 ni wọ́n ní wọ́n ti ní báyìí tó sì sọ pé èèyàn 247 ni kíní ọ̀hún ti gbẹ̀mí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ àkọọ́lẹ̀ rẹ̀ nílùú uganda bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ pé lórílẹ̀‐èdè democratic republic of congo wípé kíní náà ó dá wàhálà lẹ́tọ́ pé ìdá lọ́nà mẹ́rin ó lé ní 24% àwọn èèyàn ló jẹ́ wípé kíní ti ràn lọ sọ́run wọ́n ní ẹ ṣọ́ra o ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ èkó gbogbo airport wa ẹjọ́ gbogbo àwọn nǹkan tẹ́fì máa yẹ̀ wọ́n wò àwọn tó ń wọlé láti òkè òkun ẹ máa yẹ̀ wọ́n wò ànírógun ẹ̀bólà o ọlọ́run ṣàánú wa o ó wà nínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ̀nà ọgàn ìwé ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ láàárọ̀ yìí.

ìwéèrò ipunch náà ni ìròyìn ilé wà torí àsìkò máa sójú òpólẹ̀ fáwọn ara lè o wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ ẹnìkan tó jẹ́ arìnrìn àjò ní ìpínlẹ̀ edo tí wọ́n sì ni wọ́n bá àwọn ohun ìjà olóró lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe ẹ̀fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ̀nàọ́gọ̀ owó ìròyìn ọ̀hún o gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó wà ní ìròyìn punch láàárọ̀ yìí wọ́n ní ó ti lé ní 100-105 ìyẹn 105 ọmọ orílẹ̀-èdè nàìjíríà látọdún 2019 títí di àsìkò yìí tí àwọn ọmọ ilẹ̀ south africa tí wọ́n ti gbẹ̀mí wọn látàrí ìjà orílẹ̀-èdè nàìjíríà àti south africa kọ́lọ̀ ń ṣàánú àwọn àjọ ndla wọ́n ní àwọn gba egbògi olóró kan tí wọ́n pè ní cannabis ní ìpínlẹ̀ edo wọ́n ní wọ́n gbà ó tó jẹ́ pé ìwọ̀n rẹ̀ gbé 498 òun ni wọ́n gbà ní ìpínlẹ̀ edo ó wà nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ tòní ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ fẹ́ gba chẹ́ńjì rẹ̀ ẹ̀nàwọ́ gan ẹ bá níbẹ̀ punch ló wà láàárọ̀ yìí níbo là ń lọ láàárọ̀ yìí ẹ jẹ́ ń tètè sójú òpólẹ̀ káwa aráalé kájọ bójú wo gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí à ń sọ lọ́wọ́ yìí ẹ má gbàgbé pé àsìkò yìí náà ò ní gangan ló pé ọdún kẹta tí ààrẹ bọ́lá ahmed tinubu tí bàbá ti wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọdún kẹta ò ní gangan náà ni àyájọ́ rẹ̀ níbo gangan la wá ń lọ ìyẹn fún ti òwúrọ̀ ti tòní ẹ jẹ́ ń ṣe báyìí ibi tá à ń yà kò lọ jìnà rárá o ohun tá sì jọ gbé yẹ̀wò kò lọ jìnà mò ń padà bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ojú òpó wa 09060003352 náà ni ojú òpó wa.

0: láti gbà tààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà lórí oyè ọdún kẹta rèé àwọn nǹkan wo ló ti yí padà gẹ́gẹ́ bí ohun tààrẹ gan sọ fún wa láàárọ̀ yìí ètò ààbò ìjínigbé ṣé ìyípadà ńbẹ̀ńbẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ajínigbé èèyàn márùn-ún ó lé ní ogún òun ni wọ́n ti gbé ní ìpínlẹ̀ Kwara ní àárín ọ̀sẹ̀ yìí bákan náà mẹ́wàá láti emir of yashikira ìyẹn palace emir ni wọ́n ní wọ́n jí wọn gbé pẹ̀lú àwọn mẹ́ẹ̀ẹ́dógún ní wọ́n gbé ní ìpínlẹ̀ Èkìtì ní tí wọ́n ṣèṣòru bẹ́ẹ̀ làwọn yorùbá council of elder wọ́n ti kìlọ̀ fún àwọn ọmọ yorùbá wípé kí wọ́n ṣe kíni kí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn kí wọ́n má sùn àwọn ọmọléèwé tí wọ́n ń bẹ ní akóló àwọn ajínigbé àtàwọn olùkọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n gbé ní may 15 wọ́n ń bẹ ń bẹ̀ o eléyìí tó ń ṣẹlẹ̀ lórí ètò ààbò ìbéèrè tèmi fẹ́ bèèrè rèé o ṣé kíjọba sì ti iléèwé ná látàrí ìjínigbé tó ń ṣẹlẹ̀ kán sì ti iléèwé náwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ìpínlẹ̀ méje kí wọ́n sì ti iléèwé lọ́dọ̀ wambi ìyún ẹni ẹlẹ́ẹ̀kejì ọdún kẹta ṣùgbọ́n ẹ jáwo ní ọdún kẹta táàrẹ ti wà lórí oyè ọdún kejì rèé tí wọ́n ti yọ subsidy àbí 2 years of subsidy removal bẹ́ẹ̀ owó orílẹ̀-èdè nàìjíríà kò ṣe dédé ìbéèrè mi wá ni wípé ọdún kejì rèé tá a ti yọ subsidy ṣé yíyọ subsidy ọ̀hún ṣó mú ìdàgbàsókè bá ohun tá a fẹ́ ẹlẹ́ẹ̀kejì nu ìtẹ́ bá fẹ́ ń bẹ̀ ni ò tẹ́ fẹ́ yọ tẹ́ fẹ́ mẹ́nu sí ni kẹ́ ẹ dá sí o bẹ́ẹ̀ àsìkò ọdún ilé yàrá wà yìí báwo lẹ ṣe kóòpù ẹ̀yìn tẹ́ rìnrìn àjò ẹ̀yìn tẹ́ pẹran ṣé gbogbo ẹ̀ rọ̀ sódò ẹlẹ́ẹ̀kẹta nu yún láàjọ mẹ́nu bà láàárọ̀ tòní ṣùgbọ́n mo mọ̀ pé tètò ààbò làwọn èèyàn ó dà sí jù 09063352 ẹ káàárọ̀
1: adé láti ayọ̀bọ̀
0: ẹ káàbọ̀ bàbá
1: ṣe rí òótọ́ ọ̀rọ̀ ní nàìjíríà ti débi pé ká tọ̀ òótọ́ ọ̀rọ̀ báyìí ṣé mo.
0: Mr. Adé tẹ bá láǹfààní àti pípadà hello.
1: ẹ káàárọ̀
0: sir.
1: Jordan FM oníbàjẹ́ wa dáa fún gbogbo yín o.
0: Àmì.
1: Orúkọ mi ni Akíọ́lá Akínfà látàbẹ̀sẹ̀ Estate.
0: Àbá o.
1: Ẹgbẹ́ subsidy akọ̀ọ̀mí dá ààrẹ lẹ́bi ni. Gbogbo wọn tó ń díje ààrẹ nígbà ní ààrẹ 2022 láti dìbò 2023 gbogbo náà ló pọ̀ máa rí mú wẹ̀. Nǹkan tó kàn dùn mí ni pé ààrẹ wọn bá Sikh Public Opinion kọ́ tẹ wà ńbẹ̀ fóṣù mẹ́fà. Àwọn Sikh Public Opinion ọmọ Nàìjíríà pátápátá. Ìwé tó Sikh Public Opinion wọ́n dá àwọn rìpọ́tà jáde wọn mọ̀ máa ń dá gbéyàn. So at the end of the first 2 months, bóyá 1 month, wọn a kò lè tiẹ̀ bóyá jẹ́ àwọn tó pa ọmọ kan rí mú bẹ̀ ló pọ̀ jù má rí mú bẹ̀. Ẹ bá ń kojú eré ìdákojú ìfún ọ̀nì blame ààrẹ mi ṣe ìta rẹ̀ kàn ṣe nìyẹn. Nígbà àwọn tó bí èèwọ̀ náà fi ṣàgbàṣà àbùràbà gbásùn láti jẹ ìwà lórí oyè fún gbèsè mẹ́ta káṣí public opinion. Bẹ́ẹ̀ lórí gbogbo alátakò Àtíkù ṣọ́ọ̀bà tí alátakò ìjọba ò ní jíra ní wọn ní kó gírí wọn ní ṣe ìkọ́ tó tọ́ wọn fi wú wọn lágbára ni. Ìwọ́ Àtíkù ìwé ìwé tó wá ń takò yẹn. Ó náà ti gbà tó pẹ̀lú ọgbẹ́ ẹ̀ wà ní orí oyè náà kéré ṣe fún ọmọ Nàìjíríà. Ìpas gbogbo ọkọ tó ń lọ yìí sọ ọ́n yẹ lọ́hún. Wọ́n fẹ́ kíjọba Tinubu ìfún ọ̀pẹ kó mókè ni wọ́n dẹ̀ ń tọ́ra wọn ni.
0: Lágbá
1: Ọlọ́run lágbá ìdùnnú máa ṣàṣeyọrí. Ọdún mẹ́rin mi tó fẹ́ lò yìí gbogbo ọmọ Nàìjíríà máa gbọ́dọ̀ lágbá Ọlọ́run.
0: Ami ẹ ṣe gan sa.
1: Ẹ ṣe God bless you. Ẹ ṣe o.
0: Ẹlò ẹ káàárọ̀.
2: Ẹ kú iṣẹ́ ọkọ̀ ìgbà mẹ́ta.
0: Yes, ma.
2: Kẹ́hìndé Akínṣẹ́lá ló ń sọ̀rọ̀.
0: Màmí ẹ káàárọ̀ ma.
2: Ẹ lọ sá. Nípa ti ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé yẹn. Tó bá jẹ́ wípé kí wọ́n sì kílẹ̀sì ẹ̀ náà.
0: Ṣé kí wọ́n sì máa ti gbogbo iléèwé ní ilẹ̀ Yorùbá pátápátá kí àmọ́ràn lè lè gbàjọba.
2: Tó bá jẹ́ pé kí wọ́n sì kílẹ̀sì ẹ̀ náà ló máa mú ìrọ̀rùn wá. Ìbí yẹn tó máa di ara àṣeyọrí gba awon chance joba le wa lori ki se ti bola med ti mo bu nkan ti gbogbo awon ti won se joba le wa lori a je ara ase yori won wi pe won ti le igbe pa ni asiko ti won ewa awon omodun meji omodun maro omodun meje mesa marriedlogo ti won wa ninu igbe ni akoko
0: ti lasiko yi
2: awon obi won se won roje raye se odun ileya
0: se ileya e ma ja tan ra wa
2: ala se yori ka gbogbo awon ti an se joba le wa lori na ni yen
3: Eni ni mo pe pada ade lati
0: ade
3: se ri bi ti Nigeria gbede bayi ka ya gbo oto oro oto se mo ri pe n to fa gbogbo wahala lu yi bayi se mo pe corruption ni se o
0: hello sir hello ora pe adugbo baba wa ade ora pe net o work la pa ben ni ah o den dun mi 09063352 no lu ju opo te fi ba wa da si eto laaro e

0: ọdún kẹta tí ààrẹ ti lò lórí oyè bàbá ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tá à ń dojúkọ. Bàbá ní ìyípadà ń wà, àwa aráàlú ohun wa ohun yín ohun mi kó dọ̀dọ̀ ààrẹ. Ààrẹ ti sọ tiwọn, ẹ jẹ́ káwa náà sọ lè. Ètò ààbò ń bẹ́ ńbẹ̀, àwọn ọmọ tó jí gbé, ṣé kí ìjọba sì ti àwọn iléèwé nílẹ̀ yóò bá pátápátá ká má tún lọ gbọ́ sórí tó máa tún tọ́ọ̀chì bọ́dì? Àmọ̀ràn ni o, kì í ṣe pé ká sọ̀rọ̀ sí yàn. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ Olivia o, kí ti gbé o?
0: Ó gbére bàbá mi.
1: Ọkùnkùn ló jí ọ̀rọ̀ lè jí ìgbé lápá ṣètà bò lè bẹ̀. Iléeṣẹ́ yóò wá lẹ́jọ́ lọ́nà jírí òní dàrú.
0: Àṣẹ ìdùnnú.
1: Owó rí ní ara. Orúkọ tèmi la.
2: At work all day every day till payday.
1: Ẹlú bẹ̀rẹ̀ dùn bá sọ̀rọ̀ láfẹ́ wá tilé tán. Wá gbá rẹ̀. Àgbẹ̀ṣẹ̀ lọ́rọ̀ wò. Alákọ̀ọ́kọ́ ni gbọ́n nǹkan òun lọ sí iléèwé tí kò ṣeé ṣe rèé. Ó tiẹ̀ ti yẹ káwọn títí àti dáwọ́ lẹ̀ ti pẹ́ ìtìtì jíjọ́ kí. Ìjọ kẹta náà ti rọ́.

0: do ye o le ko ti ko di joba le papa le mo loro fun fun tori joba papa le mi ma blame governor le da se se le ton oro ke fun mi ti se le e ma yo ko ke bu so ran di che ta ba wa so ro are yi ya ti da da ko do ti yo so ti di we yi e gba pe ara ko ka ri ba ti ko do ori e mo mi la fe mi le mo mi la fe mi le ri ka jisa e mo ra ko ke ori ba ti ko do o le pro bu e wo ye gas e wo ye cement ara do ke fun o da o je da o jo le ti ko ọrọ pe boya mo ji mo ko pele ko a ti ta fun ji ba ye mo ba ji bo le se ri ori pe do ọmọ de mo le wa ni gola ti jo e la gba won ni ti re to shamanu gbo ko wa pada ka ti je yo le je lo zo ba ji bo ja
1: mi o seun eyan to wa nu le gan otutu mu ka do asen to wa nu gbo ere ka ro
0: e ka ro sa
1: e ka ro baba
0: e pe to
1: yes sir
0: ni din gbe opolo yo ni joba o
1: ami
0: ko ti mi fe da tin be ni
1: o ko yin ati bi te ti pe wa
0: te ngo mi
1: oruko yin
0: bo la jo mo ya pupa lati alaba oro
1: okay sir alaba oro ilu wo lo wa
0: taigi my two bi o ba nlo si orile
1: okay
0: be lo pe alaba
1: okay
0: alaba oro
1: okay sir
0: nke mi ko fe so ti mo fe da tin bi oro yen ni pe ti mo ba to je pe ibi ton ba mo pe school jina jina to je pe ko ni si abo dada e ngo mi
1: ben sir
0: o le ti ko je ka mo yen gbo si goro to ti yi sir ehe iye ni ye number 1 elekeji ti e tun ni ka dati ebi ti subsidy ni
1: eh
0: ha eri to olorun ba ata ma da bobo wa
1: ami o
0: a de wa ini o ti ko rogbo rara o awon Nigeria o de wa ka ma so ko le fun wa Olorun de ni je ko le fun wa lagbara to Olorun ba
1: ami o ami o e se mo e se gan
0: sir o ile
1: ami o e se gan sir yes sir o da bo sir won ni awon ilewe ti o ba sumo ti gbo kan tete ti pa àwọn bi tọmọ pe eto abo ma jina si kọlọpa ba gbofinro abawọn eso alabo to debe ona oji ona gun da de biro awọn lewe be won ni ki joba ti ijoba ipinle yen kan ti o so to buru nbe tori eto abo eyi radio yen lo le karo
0: ko karo e pe to
1: olorun lo nto
0: emi ka bere bere ko
1: oruko yin sir
0: Black and white, black and white, black and white.
1: Okay, sir.
0: Obe bere bere kon. Ki lo pe ni battalion na, battalion.
1: Battalion, eyin le gbe ebo emi o gbe ebo.
0: Ni we battalion, at least se bi awon battalion soldier.
1: Awon igbimo ologun.
0: Ani tope, ani tile. Ki lo se wa bayi, ise awon ode le yi. Se n gbon.
1: A wa pelu yin.
0: Iṣẹ́ wọn ló délẹ̀ kí ni iṣẹ́ ti wọ́n báyìí. Àgbà ẹgbẹ́ pètò.
1: Ẹ ṣe o. Ìbéèrè náà bi gbogbo àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pé kí ni àwọn ṣiṣẹ́. Àwọn bàtàlíọ̀ ṣiṣẹ́. Ìbá ti nírú ẹkùn náà báyìí. Hello.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ kúṣẹ́ o.
1: Yes sir.
0: Orí sọ ní ayé yẹn ní láti ìjoko.
1: Ẹ káàbọ̀ sà. Ẹ bá yẹ rédíò yẹn lọlẹ̀.
0: Okay, okay. Se tun ko ba.
1: A n gbọ yin ketekete ba.
0: E ta ti mo se ni ke so ni se. Ki se pe mo ya ijoba na awon owo biyan ti so fi security. Be ti se awon agbesun mi. So ba ti je se informant wa laarin awon eyan wa. Won ni ti ya lu dikan eru na ma ba won na. To ba ti sele ni nkan ìgbà ẹni ìjọ òyìn lókàn á nǹkan tó wà bẹ́mi nínú ni pé kíjọba ọkọ ti mọ̀ nípa tuntun ọ̀rọ̀ yìí báwo ni wọ́n ṣe máa rí àwọn kan mú tàn ní jẹ́ ká mọ sẹ̀rí àti wọ́n dá fún ọgbẹ́
1: yìí.
0: A máa gbọ́ pé wọ́n ti àrẹ́sẹ̀ wọn báyìí àwọn báyìí àwọn òkè wọ́n ti wo lẹ́gbẹ́ wọn lọ. Ẹ ṣe lẹ́sẹ̀ tó sọ pé àwọn oṣù mọ́ àwọn káwọ́lẹ̀ wọn ò ṣe dé. Àyànfẹ́yìn wá fara hàn yìí pé ẹ̀sùn wá pa abẹ́jẹ́ bí èèyàn tó kù. Àwọn tó yẹ kẹ́kẹ́ sí àtúntò. Ẹ̀sùn wá pé
2: to free one.
1: Ah, ojo po yin o da da da ṣugbọn ohun te bi yanjo ati so ni wi pe awon agbesumo mi awon ti won wu wa baje lo ilede Nigeria ti won ba ni won mu won ile ejo wo na gbe won lo ton tin se dajo won ki lo de to je pe a kan ma gbo ninu paper ni ta ni foju ri. Hello.
0: Hello, Karo.
1: E Karo sir, come dola.
0: Come dola lati ko.
1: Abao.
0: E ku eto.
1: Yes sir. E si ku be je pe wa ngba ta si lori ategun.
0: Eh. Lora da oli Jordan o.
1: Ara ti wa okay bye, ati logun.
0: Eh, se ri oro Nigeria.
1: Mm.
0: E je nbe latori oro abo ijoba lo nse wa. Ti bi jun gun ni challenge na ijoba ona mo bi ta won terrorist wa se won mo be.
1: Mm.
0: Ogu ba won terrorist se ninu go wa, se ijoba mo npa e. Ti ijoba ba ti ilewe pa, o tumo si pe won ti agree pelu won pe won ti won niyan.
1: Mm.
0: Ijoba lo ma jawe sobi lori oro eto abo. Eto abo Nigeria 1999 constitution lo ko ba wa.
1: Mm.
0: Eh, abi ngba ti olopa n so fun governor wi pe ohun wa an sare busi lori eto abo luwe. Governor for that man. Back in jare la governor. Original back in ti dare governor ni ki se first president. Tori governor ni authority fi fight we ni.
1: Mm.
0: Ni luwe. Oni ohun wa an sare busi. La wan tora wa je fi. A kon tora wa je ni. So ki joba ja we so bi. Kon de se nto ye ki won si. Oni nkan ta ni lo. Awa kan chin chiri an tora wa je. Ye mo se man to ipile ba ti wo ipile la tun se.
1: Mm.
0: Lori oro to ni subsidy.
1: Be.
0: Yes, Tinubu fi tara so, o fi gara, igara ti tara so. Baba, a kan tora wa je ni, ohun ta ni lo ni e for now.
1: Mm.
0: Ile so ba mi. To ban ti subsidy baba, a ti ma wo moto bi kan wo ni onde na ni 1000 si lo da won lo. Ni moto ni.
1: Mm.
0: Awon na n ka mora ni on ni choice bo ti ho wa le mo ngba ti po won. Eh eh awa na yi dare ti an hon le mo nti ni won kukuru wo mu ti si.
1: Mm.
0: Ti won ri fi si ni won ri fi si. Ibi ta won 300 kini kan yi kan na la se nbo.
1: Mm.
0: Subsidy lu je oduro sibe sugbon opolopo wa ko ye wa. Nkan won la n paro ti gbogbo won gbogbo awon loselu na lo fi si campaign pa won ma yo awon ma yo.
1: Ko
0: nu so pe ara ti tinu go ati gara to fi si. O la le condemn ki se pe boya subsidy wulo fun wa. Àwọn jàǹdùkú tó ń yọ wá lẹ́nu lọ́nà kì í ṣàwà lówó. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun gan sá kọmìdọ́lá láti kọ̀tún 09063003352. Abala àgbéyẹ̀wò là wà lórí ọ̀túnúwé ìròyìn nìkan ní Jordan. Hello.
0: Hello, Karo.
1: Ẹ káàárọ̀.
0: Mr. Adeju Igbe láti Ìpàjà.
1: Mr. Adeju Igbe láti Ìpàjà, ẹ káàárọ̀ sá.
0: Èmi ò ní kankan sọ ju ọ̀rọ̀ security lọ.
1: Ok, sá.
0: Ti a ba ni gbogbo wa je omo Nigeria.
1: Hmm.
0: So ye ka won ko ti bi kan wa ko ma wa da wa laamu ni le Yoruba.
1: Hmm.
0: Te Yoruba le lo sodo ti won lo ma da won laamu ki won gba. A ri kokan ninu awon to wa lohun ko ko ta ku oro ye pe ko da ohun te lo ti ni le Yoruba ye o da o.
1: Hmm.
0: Abi le Awusa ni Ogbomoso wa. Ah eh. Emi ri wipe a ki se Nigeria ni pe a jo se Nigeria o ki awon omo Yoruba ko sora won mu ko fi esin le segbe ko emi ojo ewo oju mi ko fi yele ka parapo ibi toro de yi ko awon oba wa ko janu po soro lu ka tete mo n to ye ka se o.
1: Hmm.
0: Won ti gbe lo woju ekun bayi o n ta ba ma se kulukuluku mo ka soro esin le. Gbogbo wa náà la jọ ń ṣe papọ̀ ibi tí ọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí dé yìí tí wọ́n ṣe ìkòtúbi tí wọ́n lè dé o. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ká bá wá ní kọ́lọ́run ràn wá lọ́wọ́ ó dàbí bá wa fúnra wa a gbọ́dọ̀ rọra wa lọ́wọ́ o. Ẹnìkan sọ fún wa wípé Abraham tí wọ́n torí ẹ̀ pẹran lánàá ń jẹta ṣé ńgbà tí wọ́n kó àwọn tó kó àwọn àbúrò ẹ̀ ṣó lọ́ gbàdúrà ni. Ṣebó kó Buddha ní lọ́dọ̀ fèsì wọn àwa ń jókòó ti àdúrà àti mi ọ̀tá fẹ́ ṣe o. Iṣẹ́ lọ́wọ́ mi bọ́ pàtẹ́lí yẹn sọ bẹ́ẹ̀ fún mi mo lóòótọ́ ni ó kó kó lọ bá wọn ni ẹ̀rọ ní káwọn máa gbàdúrà gbà náà káwọn ọba wá tètè ronú sí i ọ ronú sí i o.
1: Ọ̀dà ẹ ṣe gan.
0: Thank you.
1: Yes. Ó di àpérò fọmọ ìrìwò. Hello. Ekaro, sir.
2: Ekweto.
1: Yes, sir. Akwodu.
2: Aniye. Eba ko bi radio.
1: Eba yin radio lo le se. Oruko yin ni tin pe wa.
2: Eni Olorun mo ni.
1: Oda.
2: Cheri. Emi ro pe oro awon ajinigbe yi o ti fe di oro oselu. Ni ti pe are wa mo nto ye kan se. Won tun fun iwe okun na ni se. Won tun je ko bere ise. Ke ye o kini wa so fun wa ki wa lanfani pe eni keyan se nkan. O ari yen o ru yan loju
1: ko clear
2: o da nko lo second time yin ni won duro de e de ka ma wo bo
1: o da e seun o la bara hello an bo bu le
2: hello
1: e ga ro
2: e ku eto
1: yes sir
2: o la ma fun se
1: amen sir
2: alagba sipolu
1: lati bo
2: lati yo bo
1: okay sir
2: Jadi ni on
1: ti
2: morinu oro Nigeria. Ben sir. Ko ni
1: pe e ta
2: je ti poju. Seri ni akoko se kota. Ti ba ko ni se kota. Ti ba wa ku oni kan. Fun ko se sigba fun ko se fun ya. Ko si le do wa ti o ni agbara ti o. Ko si ebi to wa ti o lagbara ti ko si eya to wa ti o lagbara ti so di ba won ba pa gbogbo yan papa ka ti wa ma ran ti pe ayi ka se bayi yo ba ni ko la nyo se mi so en to ba mo ko ba ni solution ko di be fun solution ya ka bi en ko se da ru ko abraham ara de mo so wa di subsidy se di gbogbo awon asiwaju wa One man ni focus kan ki opolopo omo Nigeria o ti mo eni kan to ti ku ni gba aye ologun o ti bi te focus lati le make it di ni omo o ni ne ba te le ba de be a to wo
1: nkan to na ma fi mo wo wole
2: e ko le wole se ri be se mo e business ni won se e gba de be se lo sugbon te mi kan mo daju ni pe gbogbo ẹnikẹ́ni tó bá dé ipò agbára ọlọ́run ló ràn ẹ́ lọ́wọ́ tó bá rò pé adábúrakadábúra ló gbé ẹgbẹ́ ẹ̀rọ nípa gbogbo àkáǹtì tó yẹ kó o ṣírò fún ọlọ́run ló máa ṣírò ẹ̀ ẹ jẹ́ kí kálukú máa lo agbára rẹ̀ ọlọ́run ìdájọ́ ń bọ̀ ṣùgbọ́n kó kálukú bá ní bíbélì sọ ní nínú jóòbù nígbà tí sátánì bá ọlọ́run fún ara rẹ̀ sọ ó ní gbogbo tí kálukú bá ní kó fi gbára ẹ̀ sílẹ̀ lọ́wọ́
1: ẹ ṣeun gbogbo ohun tó bá ní fi gbára ẹ lẹ má jọ pa ọ ọtọ ò ní yọ mí ọtọ ò ní yọ yín jẹ mú ìpè lè kí fi kásẹ ńlẹ ẹ ló ẹ káàárọ.
2: Ẹnu ọmọbìnrin kọ mi ìdọ́là ló pè padà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní fífi lórí ọ̀rọ̀ ètò ààbò bàbá yẹn kan sọ̀rọ̀ ẹyìn tí wọ́n sọ̀rọ̀ nípa òṣèlú látọ̀dún wo bó ṣe lù wọ́n fi ń ṣe èyí tí wọ́n wá pa fún ìkọlù ilẹ̀ Yorùbá wọ́n wá ṣe pé wọ́n lè sọ fún ọmọ Yorùbá pé Tinubu ò ṣe nǹkan kan ni tí ó dà kó má bàa dìbò fún kò sí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan mi tí wọn ká má kò lè tan ara wa jẹ pé bóyá látọ̀dún wo òṣèlú wọn fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ń kọ́ Yorùbá ni kó ṣe ilé tó lọ nílé ilé tó lọ ìyá ò lè bá tẹ́rọ́rìsì ṣe ilé tó lọ
1: àjọ̀dá bílé ẹ wo ẹjẹ́ máa lọ láàárọ̀ ìyẹrẹ gbogbo tó dọjọ́ ajé monde lágbàrè lẹ́dùnmarè wọn ní ilé tó lọ ẹ gbọ́ ẹ̀yàn ọmọ nàìjíríà tó adúpẹ́ pé òkun lọ́wọ́ peter olaniyi tó mójú ọ̀rọ̀ fún wa láàárọ̀ àjọṣe ni razak adéjàre náà wà pẹ̀lú wa nínú agodo ọ̀gá wa pátápátá olóòótọ́ àgbà láàrin johnson lórúkọ wọn náà mo fi ń kí gbogbo ẹyin tí ẹjẹ olólùfẹ wà ẹyin tẹ pé wà nígbà tá a sì lórí afẹfẹ adúpẹ pé òkun lọwọ yín màmá mi dickness wà ní ìfẹsowápọ̀ láǹbẹ mo dúpẹ lọwọ yín màmá pé bó tẹ jẹ pé ojú òpó ṣùgbọ́n mo mọ̀ pé òyìn náà nà fẹ́ pé ẹ̀ẹ́mẹjọ tọ̀tọ̀ ni wọ́n pè mí ẹ ṣé o àní wàrà wa àti gbogbo ẹyin tẹ pé tá a láǹfààní àti dárúkọ títí dọjọ ajé monday tá a tún pàdé ṣùgbọ́n ẹ má gbọ́ gbogbo àwọn ètò wa ní kété tèmi bá ṣe gààyà e ma gba awon eto tourism ti awon gori ategun sugbon eri oluwagbe mi leke adebayo lo ko mi mc rao yin na ni agbalagbe omode ti pegbe babe lo ko 09124119516 09124119516 o le ni nkan kan te fe vitamin olobo abebe ba mi soro lori awon ta nso lori eto wa e se o mo yo laaro e olorun ba mi science e ka ro

lọ́dọ̀ọ́dún ló mọ bí ọlọ́run ti máa rìnrìn àgbàrá lọ́dún yẹn ọlọ́run fẹ́ lu prophet ṣẹ́gun adémọlú prophet jẹ́ adébáyọ fásui pẹ̀lú ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórin ẹ̀ nígbà tí wòlé ọlọ́run alààyè glorious child prophet peter bí ọládẹjọ wọn ó máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù tí iṣẹ́ agbára yóò máa ṣe bẹ̀rẹ̀ látọjọ saturday 6th june the friday 26th june 2026 aago mẹ́fà

0: so ti mura gbe bible e ma bo ni soru ago mokanla lati wonu adua o di ago merin daji ka to pari e locate abuli egba tabi fagba e gbe okada tabi ko lidi moto yin ola ni last bus stop adetola road church baba ade fi soye
1: today great news
0: wa ni waju olurun eyin arogun state en bo soru
1: e gbe kind of fantastic teams in making
0: amadia ijaye powerline mount alakuko wole e gbe okada church baba message mi lori number yi tabi ko pe mi sori e e safe fe gbugbe en ten lo whatsapp 08065 60 97 02 eyin te fe ba mi so lori whatsapp tabe fe pe mi e mi so pe safe e 08085 60 97 02 je n gbadura fun o apo to ti mu owo support radio program loni orisun apo yen o ni gbe mo o ni yawo mo awon nkan re gbogbo to wa niwaju e to fe se sugbon to ori se lati january gba ase lati se iwo ti fi ohun ni re fun olorun ileri olorun yo se lori aye e ogo olorun yo farahan nu aye e ase erorun olorun wonu aye e lo mo je mu anu dapo mo irin ajo e gbogbo n to n le ni rere laye olorun yonde fun niwon igba ti aye o wa ti orun o wa loruko jesu amọ ri oni seru o owo afefe lo san gbogbo bi ti afefe ba fe de to wa yen ire fe kan anu fe kan oju rere fe kan igbega fe kan aluyo fe kan o support radio program loni mo gbadua fun gbogbo bi kibi taye re ti wa loju kan loruko jesu oluwa tu osile oya lo tesi waju oya lo serere lu aluyo jesu oluwa wa ami oluwa so wi pe ki a gbe ipade itusile olojo meta kale gbogbo eyin te ni lo de France patapata eje ajo pade ninu adua ojo meta 72 hours marathon prayer o ma bere ni June 4 si aro Sunday June 7 gbogbo awa ta fe nipa atepe ninu de France prayer yi eje ka bere si ni ma foruko sile o nbo lati Abuja lati Port Harcourt lati Oyo lati Osun lati ilu Oyinbo lati inu Eko ati agbegbe re e bere si ni mo message wa ke mo register oruko yin pe e nbo ni Daily France prayer o ni di lati mu nkankan wa ju igbagbo re lo eni to fe wa ba pade ninu adu ojo meta itusile yen yo bi aye re wo yo si down ohun gbogbo ti aye re npo ngbe fun ni oruko Jesu amen
2: ìpàdé àdúrà ìṣòro fún gbogbo obìnrin ẹ̀yin abiyamọ nítòótọ́ olúwa ń pè yín sí ìṣòro àdúrà fún ìṣerere ìgbésókè ìtẹ̀síwájú ohun àlùyọ fún gbogbo àwọn ọmọ yín àkòrí àṣírí ọ̀tá ò gbọdọ̀ bò lórí ọmọ mi ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ olúwa yóò sọ àwọn ọmọ rẹ di púpọ̀ fún rere yóò sì pàṣẹ ìbùkún sórí wọn gbogbo ẹ̀yin obìnrin olúwa ń retí yín nínú àdúrà ìṣòro yìí nítorí ó fẹ́ tú àṣírí gbogbo ìkọ̀kọ̀ tó ń jẹ àwọn ọmọ yín olúwa yóò sọ ìmọ̀ tá dòfo agbára tó ń tan pinpin ìtẹ̀síwájú àwọn ọmọ rẹ yóò dòkú ẹni bá wa kòtò sílẹ̀ fáwọn ọmọ rẹ ni yóò jì sí ìṣòro olúwa tó àṣírí ọ̀tá yìí máa wáyé ní Friday May 29, 2026 aago mọ́kànlá alẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ níbi tó ọ̀rọ̀ àṣẹ ohun àdúrà yóò ti máa jáde látẹnu bàbá àdúrà Prophet Michael Adéfisóyè pẹ̀lú orin ìbùkún látẹnu àwọn ẹgbẹ́ akọrin ìjọ ìwàásù ìwòsàn ìtúsílẹ̀ ohun àsọtẹ́lẹ̀ kò ní gbẹ̀yìn àdúrà ìṣòro fún gbogbo obìnrin yìí máa wáyé ní Friday May 29, 2026 ní Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Abraham Ezomo Street off Adeyan Road Adetola Bus Stop Lagos olùgbàlejò Prophet Michael Adéfisóyè telephone 003-462-8479 tabi 002-203-5389 ogode emipin koni je ipin awon omo re luruko jesu

suspend pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò ní lọ o kàn máa fi lẹ̀ o máa lọ ni ìjọ mọ̀dí tó jẹ́ pé àwọn tó wà nínú ayé tí wọ́n ń tẹ̀síwájú o ni wípé gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n jẹ́ kó correspond mọ́ ìlànà tí ọlọ́run là á lẹ̀ ó correspond ohun tí mo wá bá ọ lálẹ́ ìfún o ni pé mi ò fẹ́ kọ́ máa fi ọ̀rọ̀ àti ohun gbogbo gbà ó káàkiri mọ́ mo fẹ́ kó rìn nínú ìlànà ọ̀run ni wípé béèrè a ó fi fún o ìlànà ayé ni wípé gbàgbọ́ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ fún o kò nídìí kó mọ bó ṣe fẹ́ wá kò nídìí kó mọ̀nà tó máa gbà kó sáà ti gbàgbọ́ bó bá ti béèrè ìwọ gbàgbọ́ ọ̀yà wa gbọ́ jẹ́ ń wá sọ eléyìí fún o àwọn ìlànà ayé kan wà tó jẹ́ wípé tó o bá mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ pé inú ènìyàn ni ọlọ́run fi sí agbára kan ló dẹ̀ máa control ẹ̀ wá sí ọ̀dọ̀ ẹ agbára yẹn dẹ̀ wà nínú àwọn kan tó jẹ́ wípé o ò lè fi ọkàn sí for instance bí a bá ta ìràwọ̀ ẹ ní ọfà nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ò ní rí

0: pẹ̀lú Samuele tó máa kà lálẹ́ Psalm 105 àti Psalm 115 olùmọ̀ọ́ká lálẹ́ ìkó tó lọ sùn. Gbàdúrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò dẹ̀ ká. Agbára Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Olúwa ní kí n béèrè ọrẹ ìparí oṣù tó máa ń fún mi. Má gbàgbé gbogbo tí Olúwa bá fi ràn ọ́ lọ́wọ́, òun náà ni kó fi ṣàtìlẹyìn fún ìpè yìí. Ọlọ́run yóò dẹ̀ rán àtìlẹyìn sí àwọn ọmọ ẹ, yóò rán àtìlẹyìn sí ọ. Bó bá gbọ́ mi lálẹ́ sí àtìlẹyìn kan ní orúkọ Olúwa, pé nítorí orúkọ Olúwa mo fún bàbá àdúrà wọlé sùn ní ilé báyìí, kí Ọlọ́run kó ti iṣẹ́ ìránṣẹ́ náà lẹ́yìn. Wá rí ọwọ́ rere Ọlọ́run. Ìsúná àkáǹtì wọ́n pè fún ọ 3246607016. Gbọ́ lẹ́ẹ̀kan sí 3246607016 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì ẹ, tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6142083872 Gbọ́ lẹ́ẹ̀kan sí 6142083872 Obe Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ o ní orúkọ àkáǹtì yẹn. Kó wá pè fún àwọn àdúà 0800 1 4 3 3 8 1 1 1 0 7 0 1 4 3 3 8 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0800 2 8 6 1 2 2 3 8 0 0 20 8 61 22 38. Orúkọ Jésù yóò dára fún ọ, àlàáfíà fún ọ, oru ayọ̀ ló máa sùn. God bless you.
1: From Lagos, this is
2: Jordan.
3: 105.5
2: FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Eja ma kin gbogbo te tin gbo ikoni e ka bo si abala ta tin pade Olorun ta pe ni eto asese lori radio. Apa bi na ni gbogbo ohun ti o se nse laye wa t'Olorun si tin gba fun wa to se nse. E wa nkan fidele ni bi ta ma bo Olorun pade lakoko yi. Wo le agbaye ni ti wa ni kale Prophet Dr. MS Fabi yi baba possibility JP. Baba e gbadura fun wa.
0: Jehovah Jesus Christ Holy Michael. Eni ni ojo agbara to jojo Friday. O ma rogolo.
3: Amen.
0: Leni igangan o ma ja gbangba.
3: Amen.
0: Orisa ayo de ma je fun e.
3: Amen.
0: O ni ma mu bo o.
3: Amen.
0: O de ni sase party. Ninu ile yen ekun ni wole re.
3: Amen.
0: Ekun ni wonu ise re.
1: Amen.
0: Emi re o ni soru.
3: Amen.
0: Awon to nle pa lati gbe mi e won ma fe mi won di.
3: Amen.
0: Gbogbo awon to wa isubu re won ma isubu ni waju re.
1: Amen.
0: O wa de gbangba. Jesu Oluwa wa.
3: Amen.
2: Baba eni ni ojo agbara kilo n te fe fi baba so lawo
0: eni ni ojo Friday ta ma so lori ife gbogbo en to ba ba wa lo te n bo wa la leta ba ro e mo pe ife la ma fi eni se so one ko ni da ka wa gbin nkan ko ma so ta ba so lori ife ija practice ninu ile wa ninu ebi wa ati ni ibi ise wa tori mo fi gbogbo ara so fun ni mojojumo mi ti mo tenu mo ni pe bi ti wa ti ife ko si olorun nibe nibi ti ife ba wa lo olorun wa nibi ti ife ba wa lagbara wa nibi ti ife ba wa lugo olorun wa nibi ti ife ba wa lo olorun gbe nibi to ba si ife iku arun ejo to re n to payan eni ti o ni fe yan lo payan eni to ji nkan yan eni ti o fe ran yan lo ji yan ni nkan eni to gbomi loju eyan eni ti o ni fe yan ni eni to fi aisan pamo si yan lara eni ti o ni fe yan ninu nkan buruku laye yi nibi to si ife lo wa nibi ti ife wa la se ori wa mo de pray fe nikan ma sasiyori
3: amen
0: emi ai ni fe ko ni ye elo
3: amen
0: ile alao te tin gbo mi ku ni dawo
3: amen
0: ile alao te tin gbo mi ekun ni wo be
1: amen
0: iyen ni we 1 John 2:15 1 John 2:15
4: e ma feran aye tabi o tin je ninu aye
0: now eni ti o en to feran aye le en ti o feran emi re eni ti o ti o feran emi le en to feran to nbe ninu aye to re en to ba ti feran aye ohun ti John kede ni pe ife baba ko si ninu eniyan yes
4: nitori bi ani kan ba feran aye ife ti baba
0: ko si ife olorun ninu e tori ife o ngo feran re tori ku ni opin o ngogbo eni o feran re to da pare mi ti o fe afo wa re fa iru le re lori yes
4: nitori o ngogbo tin da ni aye
0: ohun to be ni aye ife ku fi ara panshaga agbere oju kokoro ati be be lo iborisa imu ti para ni o se akole olorun taye niyan ohun aye de ma aye ma n baye lo ni ohun aye ma n baye lo ni mule bo fo iyan ni 1 John 2:9 so pe
4: eni to ba wi pe o n be ninu imo
0: eni to ba no wa ninu olorun
4: to si ko di ara ko
0: to ba ti ko ire nikan
4: o n be ninu okuku
0: eyan be wa ninu ibo ala ti da mu ekun ati osi lo wa ninu e
4: eni to ba feran arakunrin
0: eni to ba feran arakunrin
4: o n gbe ninu imole
0: eni to ba ni fe o Olorun gbe nu e o de gbe nu Olorun
4: o da
0: ko si ohun kan to le mu subu wa tori won a do ti fe won su gbogbo eyan ki na fe pa e fu sugbon to ba wa lare awon ti o korira iko jina si eni eyan ni Leviticus 19:18 iyen ni pe en to ba ni fe kin gbesan o en to be gbesan ni pe eh kini to se ma se temi pada yes
4: yani wa ko godo ni kusinu
0: ma ni kusinu so malakeji e iyan ni pe ma se kusinu to ba ti binu je ko ite ma tan fe ni keji re bi ara re iyan ni we face ori kerin ese 29:32
4: e ma se je ki oro ibi ba je kan ti eni
0: oro ti o da awon oro kafansha awon oro ote awon oro ogun ma je ko ma tenu e jade yes
4: sugbon iru eyi ti o dara fun eko
0: oro to da le oro ton le rogbon ko ninu e to n tole ti kin tule ka ma je ko ti enu e jade awon oro to le pa ni lekun to le ba nkan je jo ma je ko ma tere jade awon oro ye ki soro fe yes
4: e ma si se mu ebi mimo olorun
0: iyan ne ma soro e ma je ko ro di tenu jade si ebi mimo olorun ati awon eni olorun
4: eni ti a fi se didi de ojo
0: iyan ni Exodus 20 number 3-5 Exodus 20 3-5
5: lo ko boro ni olorun miran
0: iyan ni ma gbiyan lati ni olorun miran
5: pelu mi
0: pelu olorun o beta kuku face olorun to ise mo yen jo olorun sile ju ko ma se meji papo o ma mu yan kabu ko ma mu yan te
5: wa ko boro ya ere fun ara re
0: ma yere fun ara re tabi aworan to nbe loke tabi ile tabi nu omi tabi ninu ogbun tabi lojo ofurufu
5: gbọdọ tẹrí ara rẹ bá fún
0: wọn. Má tẹrí ara rẹ bá fún wọn.
5: Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ sí wọn.
0: Má sin wọn.
5: Nítorí èmi ni olúwa ọlọ́run rẹ.
0: Èmi ni olúwa ọlọ́run ẹ.
5: Lọ́rọ̀ owú ni mí.
0: O ti rí báyìí nísìnyí, ọlọ́run ń jowú o. O bá ti kọlọ ọlọ́run, o kọjá bẹ́ẹ̀ o, o dẹ̀rí ṣiṣe.
2: Amen.
0: Ìyẹn ni 1 Corinthians 13:7 sọ wípé.
4: Ẹ máa farada ohun gbogbo.
0: Ìfẹ́ máa ń ní farada ohunkóhun tó ń là kọjá. Lọ kàwé Jacob oríkìíní yẹn dé sàlẹ̀. Wà á mọ̀ pé pẹ̀lú gbogbo tó ń là kọjá yẹn, ayọ̀ ló pin yẹn. Mo dẹ̀ súre fún ẹ, o ní kábàámọ̀.
2: Amen.
0: Ìyẹn lọmọ kan sọ mi pé màmá òun sọ pé kóun lọ kẹ́rù kóun lé ọkọ gbogbo ibi táwọn lọ. Wọ́n níbẹ̀ yẹn ogun pọ̀ ńbẹ̀. Kò síbi tó fẹ́ lọ ọmọbìnrin tó ń gbọ́ mi tó ní sógun. Sórí gbogbo àwọn ìyá tí ó bí wa yìí náà, wọ́n farada nǹkan kan ló jẹ́ kán jèrè wa, ló jẹ́ kán jèrè ilé ọkọ. Sórí tó bá ti sọ pé gbogbo ohun tó dùn ló ń wá, ọlọ́run máa jẹ́ gbọ́ sínú koro. Ìwọ náà pinlẹ̀ ìrìn àjò tó dáa kó rí tàn pa lọ́la, ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Sórí ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ kan náà, ọkọ̀ yẹn máa fà ya. Ìyẹn ni pé tẹ́nìkan bá jẹ́ ewúrẹ́ bàbá màmá tó ń gbọ́ mi, ẹ jẹ́ kẹ́nìkan jágùn tàn. Ẹnìkan máa ní sùúrù fẹ́nìkan ni o, ló máa jẹ́ kẹ́ ẹ jèrè inú ilé yẹn. Ilé yẹn dẹ̀ máa mú èrè jáde. Mo suná, mo dáná sun gbogbo ìjà àtẹjọ́ wẹ́wẹ́ àti ẹ̀gbọ́n mi sí omi òto nínú ilé yín. Ọlọ́run máa dáná sun. Wọ́n ní kọ̀yìn ara Israẹli. Àwọn ọmọ yín ò ní dọ̀tà ara yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀. Ìyẹn ni 1 Samuel 26:5-25. Ẹ kà dáadáa, àwọn onílé kà tán fún yín, but màá nìkan kà díẹ̀ bẹ́ẹ̀.
5: David sì dìde, ó sì wá sí ibi tí Saulu pàgọ́ sí.
0: Ọlọ́run fi ẹ̀mí Saulu lé David lọ́wọ́, kò pa o. Kò pa o, ó tún pàkíyèsí ẹ ni pé ọba kílẹ̀ nílẹ̀ mímí fún. Mo ti gé ti aṣọ yín lẹ́ẹ̀kan, mo kó nínú ogun ohun ogun yìí. Ohun rè lọ́wọ́ mi, ó ṣe ha. Ẹni tó ń wẹ̀ mí èèyàn, wọ́n fi ẹ̀mí ẹ̀ lé ẹni tó ń wẹ̀ mí ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n lópin ọjọ́ àìjáwọ́ Saul, tẹ́ ẹ bá ka 1 Samuel 30 yẹn, Saul padà parẹ́ ẹgbẹ̀yìn ni. Ọ̀tá rẹ̀ máa parẹ́ o.
2: Amen.
0: O dẹ̀ máa rógòlò.
2: Amen.
0: O dẹ̀ máa rọ́nà lọ.
2: Amen.
0: Ọkùnrin rẹ̀ á dẹ̀ balẹ̀.
2: Amen.
0: Ìyẹn ni Matthew 5:43.
4: Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé.
0: Bá a ti wí fáwọn ará ìgbà ni pé.
4: Ìwọ fẹ́ ọmọ ìgbà.
0: Ṣé orí ohun tó lè jẹ́ kó gbégbé ayé rọrùn? Wọ́n fẹ́ràn ẹ o, wọ́n fẹ́ràn ẹ, ìwọ fẹ́ràn gbogbo ènìyàn bí ara ẹ. Yes.
4: Bí ìwọ sì kórira ọ̀tá rẹ.
0: Kò kórira ọ̀tá ẹ. Ó tún wá sọ lẹ́lẹ́kejì. Yes.
4: Ṣùgbọ́n.
0: Yes.
4: Èmi wí fún yín.
0: Mo tún wá sọ lẹ́lẹ́kejì pé.
4: Ẹ
0: kúkú fẹ́ àwọn náà, ẹ má bàa wọn yodì. Jẹ́kẹ́ni tó yodì máa yodì lọ.
4: Ẹ
0: súre fún àwọn tó ń bí ire. Ẹ ṣoore fáwọn tó kórira yín.
4: Ẹ gbàdúrà
0: fáwọn tó ń finú méjì bá yín lò.
4: Wọ́n
0: ti ṣe nínú ibi nísìnyí.
4: Kí ẹ̀yin kí ó lè jẹ ọmọ bàbá yín.
0: Ẹ wọ ẹṣẹ́ jàre, ẹṣẹ́ jàre, ẹṣẹ́ jàre.
2: Ìfẹ́ lohun tí bàbá wa fi ń bá wa sọ̀rọ̀ látàárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé náà ló ti túká nítorí pé wọn ò ní ìfẹ́. Talẹ̀ kíní kan náà tá a wá ń pè nífẹ̀ẹ́ Ọlọ́run ọba, òun náà ní ìfẹ́. Ẹ jẹ́ àdókè lọ́run padà bọ̀.
1: Orúkọ mi ni Miss Robert. Mo wá láti Àgbárá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá ìdìbà yìí nínú ọdún. Mo wá bí pẹ̀lú àìsàn ní ọjọ́ náà. Mo wá rí dábì. Mo ṣàlàyé nǹkan tó ń ṣe nítorí àgọ́. Mo gbọ́ ó ní mọ́mì mi kan tó ti gbọ́ ọ̀rọ̀ wọn lórí rédíò. Dábì kan ti bí ní orí rédíò wọn ni wọ́n wà ní Atan. Tò bàbá yẹn mọ̀ pé ọmọ Atan ni mí. Wọ́n mọ̀ pé mo máa sọ pé mo jẹ́ ọmọ Atan. Tọ́ wọ́n ní à ṣé mo mọ ṣọ́ọ̀ṣì kan torí ẹ̀ lọ ṣe pè mí sọ́ra pa. Ṣé mo mọ ṣọ́ọ̀ṣì kan láti ọdún ní à ní ìmọ́tò ìṣẹ́ mo ti kúrò mbẹ̀ yẹn nípa ẹ̀. Tó o mi ò mọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣá màmá ẹ̀ wá ní kí má wọrí pé à á ṣe ìjẹ́ lọ pẹ̀lú nǹkan tó ń ṣe mí àti nǹkan tó ń ṣe àwọn ẹsẹ̀ ń dùn wọ́n. Tó ipa máa fẹ́ ní ṣọ́ọ̀ṣì yẹn lọ wá ní òkè sí wàhálà. Àṣà wà á bèrè lọ́wọ́ ọlọ́kadà ibà ẹjọ́ ṣọ́ọ̀ṣì kan ti bí ìṣòro à ń lọ. Ọlọ́kadà tá a gbé wa dé ní. Ọ̀ èyí náà máa ń gbọ́ pọsibílítì nìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ti pẹ́ tí mo ti fún ní ká. Mo máa ń gbọ́ pé gbàdúrà òun every Sunday mo máa ń gbọ́ pọsibílítì. Tá a jù sọ pẹ̀lú wọn tó bá sọ̀rọ̀ lórí rédíò. Mo máa ń sábà kọ àwọn orí bíbélì tó bá sọ sílẹ̀. Àṣà mi ní lọ́jọ́ yẹn. Àṣà rí wọn. Èmi àti màmá yẹn ni ó parí wọn. Mo ṣàlàyé fún wọn báyìí báyìí. Ìtòdò mi ń jẹrà. Orí mi náà ń jẹrà. Ó rò tí ògo Ọlọ́run. Wọ́n ṣe àwọn nǹkan kan fún mi ní ọjọ́ yẹn. Mo dẹ̀ lọ lò ó. Lọ́dà ló jẹ́ ìgbọ́n fún wa ní òróró. Òróró ọ̀pá yẹn wọ́n ti fún wa mú. Wọ́n ti kọ́kọ́ fún wa mú kí tó ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà yìí. Wọ́n fún mi. Ara mi fi jẹ́ gan gbogbo nǹkan tó wo lára mi lọ́pẹ́ mi ò nílè jáde mi nílè rò. Mo máa wà wíìkì mi nílé. Lásìkò yìí sì gbogbo àwọn kinní yẹn ti gbẹ. Débi pé nígbà tó yá mo wá resort láti orí ìdodo ó resort tójú. ọ̀kìnrin yẹn wá yọ sí ojú. Ọlọ́run alágbára dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ sí àwọn nǹkan yẹn tí mò ń lò. Ọlọ́run alágbára ṣe tó ẹgbẹ́ kò sí nǹkan kan. Mo dẹ̀ ti lọ, mo ti kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn aláwọ̀, àwọn oní ife ife pé mo ti gbé ìgbàgbọ́ sílẹ̀. Mo ti gbé ìgbàgbọ́ sílẹ̀. Mo ti gbàgbé nǹkan tó ń jẹ́ ìgbàgbọ́ nítorí pé Ọlọ́run ṣàánú.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26
2: 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 8.
0: 12.
2: 12.
0: 15.
2: 15.
0: 68.
2: 68.
0: 43.
2: 43.
0: 38.
2: 38.
0: 12.
2: 1, 2.
0: 15.
2: 1, 5.
0: 68.
2: 68.
0: 43.
2: 43.
0: Bank keji ta le fowo to je church account. O ma gboruko church jade ta lakoko yen Fabi Michael Osoji. Eleyin Fidelity Bank ni. O ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish. Oh, only 411 nitori Jo 41 ele woni ta lo saju se fun mi ti emi o se fun pada nigbati Psalm 50 number 5 ma so oni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigbati number 14 ma soro oni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e firan pade lowo yo dara fun yin okan yin a de pale abawo ero ba si soro ni mo pe fun yin e de ti gbogbo n ta so ninu fe na account number mo ti pe ẹun kun tẹle fi ran wa lọwọ ẹfisuna kan gbọ tẹ pa awọn number yẹn fun awọn alaye tabi gbani niyanju tabi adura tabi ẹ se ma de awọn ọdọ wa a ma da yin lohun ọkan yin a de balẹ ẹ ma luyọ o ẹ ma mọ ṣe o ẹ de nda line mo reti yin ni awọn program yẹn ṣugbọn ni alẹ ya wa ni olujọ wa ni command nibikibi ta ti le ma bọ lati paja lati arun paja lati ẹkọrọ agbele ni bo ni iju ni nibo ni aburu nibo le tin bo yanu paja nibo le tin bo ipaja nibo le tin bo ise fun ayobo aparadija la fe wa etele nibo ni alaso ami kanle nibo le tin bo gan yanu miran nibo le tin bo oju ore ejo yen moto nbe tabi koropin tabi maruwa pe nlo si command e bole last bus stop man e bloki mole church isoru wa ni ale Friday ni eni yo dara fin inu yan do kan yan bale o a so lori ife olorun fi a de ma ba yin gbe ile yin o ni tuka ona yin o ni daru bi ori ogun ti sorry ise o poju ka gbogbo ori oke Nigeria lo ibi to ya ka se sorry ta ba se sorry o le bale je o le sun le jona o le wo ile o sele se oko ati yawo gba to lo si court won ni kan lo ta le yan awon mejo ti ri bi kankan wa di si life won pada daru won pada wa ri oro yen settle sugbon ile to ti lo ti lo ohun to baje ti baje e settle ohun to ba wa le yan kan yan bale
2: ara eja ma file na se lo titi di olata tu ma pade baba esu re fun ala
0: mo ya gboro esi mi mo olorun pe omi mo ya si mo yo yin nu ile mo ya si mi mo e lo joba ninu ri ota yin oruko yin to di baje olorun ma tun se en to wa ni di oro yin ma ku ona de ma la nigba ta tu ma rira lawon sunday si wa tabi ni ale yi ninu ayola ma rira mo ire ti lawon ti sunday wa mo de re ti ni ale yi niwaju goro latan ijo wa wa nbe bakan na ni singer ni wupe bakan na ni ko ni egbe technical bakan na ni eti nse command ni paja e bere okiki mole niwaju goro latan ijo wa wa nbe mo gbadura fun yan kan ya bale o anu aride mo reti ni ale nte si wa ni tosi tele join wa e join wa ni ale yi ni ale yi e join wa ni bi ki ta ti nbo ni bo ni boya ni oro
3: from Lagos this is
6: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for

0: Ìṣọ́run nínú gbogbo Friday. Aago méjì òwúrọ̀ la ó máa pàdé gbogbo Sunday. Nínú ìjọ àtúntà olú apostolic church. Ọlọ́gọ́jù lọ́lá glory tuẹ̀. Ìkọlà ro. Ẹlẹ́yin bọ́stọ̀. Ìpájá lẹ́gà. Fọ́nrán lọ́wọ́ àdúrà 0913677593 tàbí 0706650444. Ẹ tó lè pẹ́ 0815967 9514.
1: Ọlọ́run àtúndẹ̀ olúwo fa.
2: Ogo ni fun Olorun Atudalu.
3: Ogo
2: e se olore, e se olore.

0: je olorun atunda olu e ma se o
1: se olorun ko tope
0: ah o je ki aye o bati wa je o je ki aye o da irin ajo wa ru o je ki aye o fi egba ibinu won na wa what in one won kan jade laye ba kaliba kunse taye kaba awon kan ti gba egba iku jade laye
1: weep of vengeance of death
0: awon kan ti gba egba iso loru maju o egba ti satani muda
1: the weep the enemy is holding
0: a dupe tori po je ko fi nu ara
1: wa
0: tori owo ti a ma ni gbe wa o lati fi se modikai ni bo iwo lo je ko fori ara e gbe a dupe lowo yi lori gbogbo awon to ngbo wa lale eto kunkun lori won adupe torpo ojile awon ota won lori gbogbo ase pari ise okunkun lori aye wa ewo olorun yi le won lori gbogbo ise ota lori wa o je ko yi dale won lori wo la se ndupe o je ki aye o ba ti wa o je ko gun idile o ba ti wa je o je ki ogun ibi se o ba ti wa je awon to n ba ni rerin ti won finu ba ni ja o ma je ki ofa won ba wa gbogbo eni kene awon eyan keyan awon afoju ba ni se ti won fi oru je ni niya o je kipa awon oko mo wa o mama to gba mi o je kipa yo ka omo re idile to gba mi o je kipa yo ka wa o adupe lowo oye toro nja lori aye wa iwo lo ba to njagun aye wa apala to njagun aye wa oludamoran ti o fi wa le oju kan sojo ti ki sun ki to gbe agbe yin ga olorun atunda olu o e gba ope wa a gba yin wa o lori aye mama to gba mi eni moriri alaafia mo ma dupe o lori baba lori mama ye o je ko wa logba were awon ko ni won fe ja e gba fun lo je ba o je ki pasun ekun ba won awon paso ibanuje paso kokon o je ko ba omo wa o je o ba ya wa o je o ba wa gbo gba yin wa enti ese oluwa darije wa olorun atunda olu o darije wa ni asale ye gbogbo le to n gbo mi mo fe sure fun yin ni o ni asale ye mo gbadua gbogbo iji abanilayo je ta ti ran si olorun oni loruko Jesus oluwa ko da iji yen du a gbogbo iji abanilayo je gbogbo iji aso ni di dakuda eni to sun to ji ti o le gba pamo to ji to yagbe sara iji ti so ni di dakuda ni ke bali kapusa jale akapa bi beli wi pe nigba ti eniyan sun ota re wa o o fe po si alikama o si ba ti e lo gbogbo oje ti aye fe fi foju re raro a gbogbo iji ta fe fi foju omo re raro gbogbo iji ta fe fi foju oko re raro gbogbo eni to fe ran iji e oluwa ko yi ile lori o gbogbo se ta ti fi oru ipari lati gba omi je loju e yala lori omo yala lori oko yala lori ipe re yala lori aye re gbogbo eni kane to ti mu oru o lóòní láti gbà ọ́ láyé jẹ́
1: ẹnikẹ́ni
0: tó ti yẹ ọ́ lóòní sọ́tọ̀ láti ta ọ́ lọ́fà ikú ẹnikẹ́ni tó ti yẹ ọ́ lóòní sọ́tọ̀ láti ṣe ọ́ ní ìjàmbá mo wí ní orúkọ Olúwa àti àṣà
1: tá a
0: fi rán mi níṣẹ́
1: irú
0: ọkàn bẹ́ẹ̀ ó yá ẹ̀mí mímọ́ kó lù ú bọ̀lẹ̀
2: mo
0: ní kó lù ú bọ̀lẹ̀ ẹni tó ń retí ẹkúnlẹ̀ ojú rẹ̀
1: lùwà
0: ní àárọ̀ ọ̀la
1: ẹni
0: tó fẹ́ gbé ẹrù ẹkún
1: ní
0: òru òní tí a yóò fi máa bẹ́ ọ sunkún
1: ìbàjẹ́
0: gbogbo ẹni tó ránṣẹ́ ẹkú sí ọ
1: kálẹ̀
0: ṣẹ̀tàìnà ìyá ìkàmà ẹni ránṣẹ́ àìsàn
1: sí ọ
0: ẹni fẹ́ fòrò yìí ránṣẹ́ àránṣẹ́ sí ọ
1: ẹni
0: fẹ́ fi òru yìí pa ọmọ ọmọ lọ́wọ́
1: àmì
0: ìrẹ́dà ó yẹ kó para rẹ̀ o
1: ìkálẹ̀
0: bàṣáyà mo súre fún ọ agbára tó ń bo rere jẹ́ mọ́ lára agbára tó ń bo rere jẹ́ mọ́ lára gbogbo ẹ̀yìn tí wọ́n fi
1: òru bá sùn
0: ẹ̀yìn tí wọ́n bá lò pọ̀ lóru tó jẹ́ pé gbogbo làálà
1: yìí
0: tẹ́ ẹ bá tún ti jí wọ́n tún ti sọ́dà sọ agbára tó ń sọ làálà rẹ̀ dà sọ ohun tá à ń fún ọjẹ́ lójú
1: oorun
0: tí wọ́n fi ń túnú ogun ayé ẹ̀
1: dà
0: gbogbo ogun aláyànlé
1: oorun
0: lè rúskè dáìlínà
1: àìbà
0: màfá lókè léda ríjà lóní yá ìjàmbá mo súre fún
1: ọ
0: gbogbo ẹni tó yọ òru òní sọtọ láti bá tiẹ jẹ ogun ọrùn kò já òkú ẹni ẹ ogun ọrùn.
2: If you don't say one move, move your radio with speed.
3: Hello.
0: Ló já òkú àná.
1: Gbogbo
0: agbára tó ń bẹ
1: gbé.
0: Tí ń jẹ́ kó
1: rò.
3: Lagos, welcome to the
0: journey. Agbára tó ń bẹ gbé.
1: Tó ń jẹ
0: ọ̀rì o.
1: Tó
0: ń fóúnjẹ àbọ̀dé bọ̀. Tó fi ń jẹrù àrùkà. Ọwọ́ àìrí o. Tó ń fóúnjẹ ibi bọ̀ lóru. Ọwọ́ àìrí o. Tó ń fóúnjẹ ogun bọ̀ lóru. Bí ọwọ́ wòlì. Tó bá gbẹ bí ọwọ́ ọba tó bá gbẹ lára wòlì gbogbo ọwọ́ ọba ayé gbogbo ọwọ́ ìka ayé
1: tá a lè
0: bẹ́ nà sáyé ẹ
1: lóru bí mo ṣe
0: dínú àdúrà ìkóhàn bí mo ṣe dánú àdúrà
1: ìsílẹ̀ rẹ
0: mo dánú àṣọ ìsílẹ̀ rẹ
1: gbogbo
0: ẹni bá tọwọ́ àbúrú
1: lórí
0: rẹ lóru òní
1: ẹ inú ẹ̀mí
0: mímọ́ o.
1: The fire of the Holy Ghost. The gates of
0: Constantinople.
1: The fire of the Holy Ghost.
0: The gates
1: of Constantinople.
0: The fire
1: of the Holy Ghost.
0: The gates
1: of Constantinople.
0: Of our body, Lord
1: Jesus. The
0: God
1: of light destroyer.
0: Lord, of our Joe
1: Jackie.
0: Hilario Shefwa.
1: Of
0: our Joe Jack.
1: Kí
0: wọ́n ràn ọ́ lọ́wọ́
1: mo
0: wí ní àṣẹ olúwa
1: àti
0: agbára jíde ọfà yẹn jábọ́ lára
1: ẹ
0: ọfà yẹn jábọ́ lára ogun tí òjò lákòjọ ogun tí òjò lákòjọ agbára tí fo
1: sóṣù
0: bá ẹ̀rí àdúrà rẹ jẹ agbára tó ń fojoojúmọ́ bá ìyanu jẹ́bọ̀
1: lára
0: agbára tó ń fọdún ọdún.
1: Dáa
0: dúró sójú
1: kan. Ẹni
0: agbára wọ̀nyí.
1: Ajá
0: kọ̀wé
1: rẹ̀
0: pẹ̀lú orúkọ Olúwa.
1: Ó
0: ní ní orúkọ Olúwa.
1: Gbogbo
0: ẹkún yóò
1: gbólẹ̀.
0: Gbogbo àwọn yóò
1: jẹ́.
0: Pé òun ni Olúwa.
1: Mo
0: súre fún ọ̀la rẹ̀. Gẹ́gẹ́ bí àṣẹ. Àti májẹ̀mú ìpè.
1: Táàmì
0: rọ́bà bá
1: mi.
0: Joseph
1: Okúgbè mi.
0: Àbí rán ìpè.
1: Michael
0: Olowẹ̀.
1: Mo
0: súre fún
1: ọ.
0: Gbogbo ìdí ogun.
1: Everybody Jesus Christ.
0: Lára rẹ̀.
1: Tí
0: òjò jù báyìí
1: lọ. Ìdí
0: ogun lára ọkọ
1: rẹ̀.
0: Tí ó jẹ́ kó lọ
1: jìnnà.
0: Ibi tá a di
1: àwọn ọmọ rẹ̀ mọ̀.
0: Tí ó jẹ́ káyé wọ́n
1: ṣúṣú wá.
0: Bá nínú àbí.
1: Èdè
0: àbá lẹ́nu Ṣáìmì ní àmọ̀. Màrá ìní nà yá ìkàbà. Balẹ̀ dà yẹ ká ẹ wá dà àìnà. Your life. In the journey of Ọba Jẹrajo,
1: Ọba Jẹrajo,
0: Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹrajo, Ọba Jẹr